0: السلام عليكم ورحمة الله وبركاته. تبغوا مايا مين اللي بنيجيريا تيجي مايا مين تيجي مسلمي أجو جمعة أجو أكوجوني كوسين تيجي جمعة جمعة جمعة وعندنا ننوك جمعة ننجب أكوجوني أبيجو يوا أبيجوني كيسا أبيجو كوا جكا وام بابي كما جو abi apejo kakan ma dawa dale apejo ki kojo le kan lo se lati wa fi ola fe to ni ola ifi ogo fe to logo ifi ni fe to ni ta le ni na awu olorun ba allah ka kojo lapapo le kan lo se e kan lo se ojo ejima na to ni o olorun ni ya ayyuhal ladina amanu eyin mi gbagbo dudu idanu di ya li salati min yawm al juma ya ma ti pe lojo ejima fasa au ila dikirwa etete kya kya endo sibi ran ti olohun wa daru li bai'a e fi titari ra sile daru li bai'a e fi oja yin le e fo offices yin le dalu kuma khairul lakum ile lo da fun yin lore fun yin in kun to tala mu te ba mo be e bi tori e ba pe mi o tori to ni la ka idada ojo ejima ojo odu ojo odun ojo akojo ki lo odun na yen ni pe ka kojo ki gbogbo wo rira wa awa ta ti rira laarin ose yen nje ojimo e pade ni bi kan e lo jo se pe mi olo e fo pe fun mi e fi yin fun mi musulumi ododo nje ojimo ko mura daada ko we iwe ojimo wa o we we ojimo aniyan na ni o da niyan bi a se nwe janaba na lo se we aniyan lo yato to ba si ti se ba o wo so to da e ge kan na yin gbogbo ẹ̀dá tí bá ń gé kanáà rẹ̀ ń jẹ́ ojúmọ́ tó ń fárun rẹ̀ ń jẹ́ ojúmọ́ àṣírí rẹ̀ ò ní tú láíláí jẹ́ ojúmọ́ ni ọmọ gé kanáà ẹ̀ wá gé kó tó lọ jímọ́ fárun rẹ̀ kó tó lọ jímọ́ kó níìtì kó tó lọ jímọ́ ẹgbẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bí ṣeéṣe tó sì láálẹ̀ fún wa ọjọ́ ojúmọ́ kì í sí ojú àwàdà tó bá tún dẹ̀yìn jímọ́ tán ẹ sí asgar wọn á fẹ́ sọ kí ni kan fún gbogbo wa lé ni ọjọ́ ojúmọ́ bí yẹn bá kírun jímọ̀ tán náà fìlà wà tó bá ti kírun jímọ̀ tán ò lè yan náà fìlà mẹ́rin lẹ́yìn jímọ̀ ṣùgbọ́n àwọn tó bá yẹ pé lélọ ń lọ straight lọ lé straight ọba ti ń délé ànábì sàṣálá ònìyàn yan náà fìlà méjì àmọ́ yan náà fìlà méjì gbogbo ẹ̀ náà a fi ń ṣèjọsìn ìyẹn ni pé a fi ń dúpẹ́ fọ́lọ́ ni àmọ́ bá ànábì ṣe làálẹ̀ fún wa nìyẹn tó ọmọ ìyá yín ti bá yín sọ̀rọ̀ èmi náà ni imam zainul abidin abdulhamid azeez saga iléeṣẹ́ rédíò yìí bond fm ọlọ́mọjọ́ dàbò láyéláwó gbogbo ọ̀gá wa ń bẹ̀ ọlọ́mọjọ́ ọlọ́run ó dojúmọ́ ọlọ́mọbí lọ́dọ̀ ọlọ́run salamu alaykum wa rahmatulah.
1: Bond fm 22
2: Bond fm 22 orúkọ olúwa ọjọ́ òní yóò san wá síre yóò san wá sórí yóò san wá sálàáfíà yóò san wá sílẹ̀ kó bá lè rò àwọn wà nínú ìwé orin dáfídì orí àádọ́rùn ó lé kan ẹni tí ó jókòó níbi kọ̀kọ́ ọ̀gá ògún yóò máa gbé abẹ́ òjìjì olódùmarè gbogbo àkòrí ọ̀rọ̀ ọlọ́run wa ní ibi kọ̀kọ́ ọ̀gá ògún lónìí lórúkọ olúwa gbogbo àdúrà ọlọ́run yóò pa ọ́ mọ́ síbi ìkọ̀kọ̀ ọ̀gọ́ rẹ̀ ẹni tí ọlọ́run bá pamọ́ nìkan ló yọ nínú ewu ewu pọ̀ káàkiri ayé ṣùgbọ́n àwọn tó bá fira wọn sí apẹ́ ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ọlọ́run á yọ wọ́n nínú ewu gbogbo gbogbo àdúrà nínú gbogbo ewu rírí ewu àìrí ọlọ́run yóò pa ọ́ mọ́ ọlọ́run yóò sì kó ọyọ lórúkọ ńlá jésù gbogbo àdúrà gbogbo wa bá ṣe ń gbọ́ mi lóòrọ̀ yìí nínú ilé iṣẹ́ wa níbí gbogbo bí tẹ ti ń gbọ́ wa pátápátá tẹ ti ń gbọ́ ilé iṣẹ́ wa níbí ọlọ́run á ṣàbò lórí yín ọlọ́run àbò ilẹ̀ ẹgbó sì ni yóò ṣàbò lórí gbogbo wa ìjáde lọ ìwọlé rẹ lónìí ayọ̀ ni yóò já sí ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ́ gágun ní máa gbé abẹ́ òjìjì olódùmarè èmi ò fọ ọlọ́run pé wọlé àbò àti odi ìní ọlọ́run yóò ṣe àbò lórí wa yóò sì ṣe òde fún wa

Bank at Lamb. Don't you say that?

ẹyọ abàtẹ èdè ó kú fọfọ agbẹ́lẹ̀ ẹ̀mọ́ wí ohun tó bá jọra wọn làwọn fi níwọn ara wọn nílé iṣẹ́ rédíò ó ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ìpèlè ìfẹsẹ̀wọ́pọ̀ ọmọdéjèjì 92.9 àwọn alábẹ̀dẹ̀ kínú ẹlẹ́dẹ̀ ó kù tó bá gbọ́ bó ṣe haúsá la bá sọ kò ní sípasípayọ àwọn alàgbà níbi ìkásọ dídùn lédè ìgbò ọ̀gá ni wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ìkámọ́fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé fúlọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsẹ̀wọ́pọ̀ rédíò àmẹ́jìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọ́yán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

Bond FM 92.9.

I'm going to go to the house.

6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6

Ma ba me for me salary titi o fi pari aye na

0: àti sọ́lẹ̀ mẹ́ tẹ̀síwọ́ lọ́dún yìí lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ rẹ padà ọ̀dún tẹ̀síwọ́ yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà yẹn kẹ́ fọ́ ti sẹ́wọ́ ẹni tí ọlọ́run lò nínú ayé onípojúpọ̀ káàkiri àgbáyé ó yẹ gbogbo ìyẹn yá pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ ẹni tó ti fọ́pọ̀lọpọ̀ yẹn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́ ìwọ náà máa bọ̀ àwọn jàǹkẹ́jàǹkẹ́ rẹ sí ọlọ́run aláyé ló máa wà ńbẹ́ ṣé ìmọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ́n wọ̀ lù bàdà ẹ̀wọ̀ mọ́tò ẹ̀jẹ̀ òkú pàkẹ́jì òkú ẹ̀wọ̀ mọ́tò àpàtẹ rẹ lórí òkè àdúrà náà mọ̀ wọ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà sí ní kẹ́ ẹ máa pẹ́ 0903393006 tàbí 0066481455.
1: Ọmọkùnrin kan nínú ìwé 4 Samuel 31 fún máa dáfídì lórí àwí ẹ̀kọ́ ọmọkùnrin yẹn ti fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ títù bí a ṣe ń kọjá lọ àwọn aláṣẹ dáfídì wá rí wọ́n rí ara ìjíbìtì kan ní oko wọ́n ṣe kí ni o ni a rí àbí bẹ́ẹ̀ kọ́ bó bá jẹ́ pé wọ̀ lọ́ra làánú ò lè ṣàánú o ṣùgbọ́n tó bá jẹ́ pé òun lórí ọ gbogbo agbára ni ó fi ràn lọ mo gbàdúrà aláàánú máa rí ọ. Oh my God, Allah no mario. Oh,

72 hours.

ìrànlọ́wọ́ dìde fún ọ. Sàmì ìrànlọ́wọ́ dìde fún ọ. Ìrànlọ́wọ́ dìde fún ọ. Ojú òde òní rí bó. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹgbọ́ eléyìí o, mo gbàdúrà fún gbogbo ẹ̀yìn tí a jọ bí wa àti gbogbo ẹ̀yìn tí ẹ diwọ́ di sẹ́sínú lórúkọ Jésù. Ọmọ rẹ ò ní ma ikú rẹ̀. Ọmọ òní kú mọ́ lọ́wọ́. Àìsàn òní dì ọ́. Àìsàn òní dì ọ́. Àìsàn òní dì ọ́. Mámi ìwọ náà wá lọ.

yàrá àwọn gẹ́lìrì ibì kan bẹ́ẹ̀ àpò ní yàrá ẹ̀rí. Oh my God, yàrá ẹ̀rí àríwọ̀ ẹ̀rí ayé tó bá wọbẹ̀ o lè wọ ibẹ̀ dẹ̀ tutù bí Yéṣu ní abẹ́lẹ̀ ló wà o. Oh my God, tó bá dẹ̀ wọbẹ̀ báyìí wà á dẹ̀ lọ máa bọ́lọ̀ sọ̀rọ̀ níbẹ̀ àwọn wòlíì náà máa ń wọbẹ̀. Mo gbàdúrà ìlérí ó ṣẹ fún ọ, ọ̀rọ̀ rí ó dayọ̀ o, ọ̀rọ̀ rí ó dayọ̀ o, ọ̀rọ̀ rí ó dayọ̀ o. Lórúkọ Olúwa ọ̀rọ̀ rí ó di testimony. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè dábì, àwa náà fẹ́ fún ẹ ní ẹ̀bùn bẹ́ẹ̀dì. Ẹ ṣe bí Olúwa ti ń bẹ wa ayé máa celebrate tiẹ̀ náà. Wọ́n orí ọ̀fẹ́ ni lórúkọ Jésù yóò dára fún ọ. Ìwọ náà fẹ́ fún wòlíì lẹ́bùn bẹ́ẹ̀dì. Ọlọ́run wọn celebrate ẹ. Ìyẹn ni pé o máa rírì wàhálà tèmi náà ń ṣe fún Olúwa. Mo gbàdúrà gbogbo ìrìn àjò rẹ kò ní dàrú mọ́ lọ́wọ́. Ẹ máa gbọ́ àkáǹtì nọmba, ẹ fi sínú àkáǹtì nọmba yìí. Ẹ̀ẹ̀mẹta péré náà la máa ń béèrè lóṣù kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ọjọ́dọ̀ṣọ̀ tí ń bọ̀. Gbogbo tó bá wo orí o fún mi, iyin rere náà ni ó bá lọ. Mo gbàdúrà o ò ní makú ọmọ o ò ní rí wàhálà. Pastor Matthew, àkáǹtì chọ́ọ̀chì ni ẹ fi wọn o, lórúkọ Jésù yóò dára fún wa. Bí Olúwa ti ń bẹ àti bẹ́mi ẹ ti wà, àgbáyé máa celebrate ẹ. Mo máa wò ní kí n rí ọ inú ìpàdé yẹn. White la máa lo lọ́jọ́ Sunday yẹn. Ó bá ti di ọjọ́ Sunday, àwọn wòlíì ńláńlá tó pàdé wọn rí, ó pàdé wọn lórí òkè ní ọmọ rẹ̀ láti ìwúrò. Wọ́n má tòótọ́ ń lọ sí èyí méjì. Ẹ sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ orí òkè ní ọmọ rẹ̀. Ìbẹ̀lẹ̀ ti bẹ̀yẹn. Ìbẹ̀lẹ̀ mi náà ń gbé lórúkọ Jésù yóò dára fún wa. A gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ sí orí òkè ní ọmọ rẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo àwọn branch wa òní mọ́tò máa dúró sí. Branch wa ní challenge mọ́tò wọn ti bẹ̀rẹ̀ máa sí kó àwọn èèyàn láti ọjọ́ Thursday títí di ọjọ́ Sunday ni mọ́tò wọn máa kó àwọn èèyàn sórí òkè yóò dára fún. Àti branch wa tó wà ní Jebu láàárọ̀ Thursday iṣẹ́ kan tá à ń ṣe lọ́wọ́ ní challenge pẹ̀lú omi a máa parí ẹ̀ láàárọ̀ Thursday yóò dára fún. Ìwọ náà máa bọ̀ yájọ gbàdúrà òwúrọ̀ àná.

0: ẹgbẹ́dá ní water bus stop ní ẹgbẹ́dá mọ́tò máa wà ńbẹ̀ phone number ilẹ̀ máa pè gbogbo ẹ̀yìn tẹ wà ní sangwota tẹ wà ní yànà pàjá ẹ̀yìn ẹ̀pẹ́ phone number yìí ọ̀fẹ́ lẹ́ gbé mọ́tò gbé orí òkè yóò dára fún wa 08033456865 ìyẹn láti ẹ̀kọ́ gbogbo ẹ̀yìn tẹ fẹ́ wá láti ẹ̀kọ́ 08033456865 ẹgbẹ́ pásọ adégòkè sórí nọ́mbà yẹn èyí tó wá jẹ́ wípé àkúrẹ́ lẹ ti ń bọ̀ ẹgbẹ́ pásọ gideon sórí nọ́mbà yẹn 08138629144 08138629144 èyí tẹ́ ń bọ̀ látàkúrẹ́ nìyẹn o gbogbo èyí tó wá jẹ́ wípé láti òṣogbo lẹ ti ń bọ̀ ọkọ̀ ọ̀fẹ́ lẹ́yìn náà máa wọ̀ lórí òkè ní ọmọ wọ̀ ẹ pé pastor michael sorry 081 374 052 84 081 374 052 84 wọ́n èyí tẹ́ wà ní ìkó ní ìkòròdú ẹgbẹ́ evangelist ayọ̀ sí orí nọ́mbà yìí 070 840 649 064 91 èyí tẹ́ wà ládùúgbò ìkòròdú 070 840 649 064 91 ẹ mọ̀ báwo bọ̀ sórí òkè èyí tẹ́ wà wà ní ìjẹ̀bú òde ẹ̀yìn ti jẹ̀bú òde ẹ ti ní nọ́mbà lọ́wọ́ nọ́mbà mr kodayomi ẹ̀yìn ẹ̀pẹ́ ọ̀fẹ́ lẹ máa gun mọ́tò dórí òkè ní ọmọ wọn 08052258695 ẹ̀yìn tẹ wà ní ìjẹ̀bú òde mo gbàdú ọ lórúkọ jésù ẹ ṣe rere mama ẹ máa ráàánú gbà dádì ẹ máa ríran lọ́wọ́ ọlọ́run ọwọ́ yín yóò tẹ̀ ìyálò.
1: kùtùkùtù la gbówó dàbà ṣùgbọ́n bẹjọ bá ti ń kan rí dandan ni a gbówó ẹyẹ oriri ẹkú dájí ẹkáàbọ̀ sórí ẹ̀kọ́ tún ètò bójú ọjọ́ ṣe rí láti iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní ìkẹjà lẹ́kọ̀ọ́ èmi ni ọjọ́ ètí friday ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2026 olúmìdé ọlálérè olúmaìtì lórúkọ tèmi máa gbà fún mi lọ ìdúmarè o bó bá kọ mi àṣírí àtù o nínú àbájáde ìròyìn tí àjọ tó ń wòye ojoojọ tí wọn gbé jáde fún wa lónìí ṣe mọ pé àwọn ni wọn lọ sọyọ tí wọn tọyọ bọ gbogbo nǹkan tẹ ẹ bá ti gbọ látẹnu ọpẹlẹmí ẹ mọ pé àtòdé ọrùn ló ti wá o oòrùn ní ojoojọ tèmi ló mú wá fún wa ṣùgbọn oòrùn yìí kò ní jọ ìtọ́sọ́rọ̀ kò dẹ̀ ní jọ oòrùn gangan àmọ́ yóò fà yé lè fún atẹ́gùn tuntun tí a máa mú díẹ̀díẹ̀ ó wá lè di ọ̀la o kí òjò rẹ́gbọ́ fún wúníwúní lọ́wọ́ ọ̀sán ṣùgbọ́n kì í ṣe bí ti ìlú bọ̀dágìrì o oòrùn ní kòlà látàárọ̀ ṣúlẹ̀ tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti pàdé ìrìn lọ́jọ́ ajé monde títí ìgbà náà ọjọ́ ọjọ́ òní kó rẹ́gùn ara wa o olúmìdé ọ̀làlérè olúmaìtì lórúkọ tèmi mr pilot thank you.

0: Ètò ìre òwúrọ̀ ló gun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyí Olópọ̀ Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ó máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
3: Adáni wa ni ṣe.
2: Ẹ ṣe Jésù.
3: Àwọn ọmọ bá mi débẹ̀.
2: Ẹ ṣe bàbá.
3: Alágbàwí ẹ̀dá.
2: Ẹ ṣe Jésù.
3: Ìgbàlà wa.
2: Ẹ ṣe Jésù.
3: Ó ṣe gan.
2: Ẹ ṣe Olúwa.
3: Ìpàwọ̀ ọ̀run kan.
2: Bẹ́ẹ̀ni.
3: Gbára wa ọ̀run.
2: Ẹ ṣe Jésù.
3: Ajẹ̀mí ló gbé wa ró.
2: Bẹ́ẹ̀ni.
3: Aṣọ rẹ̀ ló ti wà lẹ́nu.
2: Yes, sir.
3: Ọ̀run ṣíṣe ẹ̀ la fi ń ṣàkó.
2: Ẹ ṣe Jésù.
3: Wọ́n lé wa wọn bá wa.
2: Ẹ ṣe Jésù.
3: Ó borí wa nínú òkùnkùn àrá dá.
2: Olúwa ẹ ṣe.
3: Olúwa jà fún wa.
2: Olúwa ẹ ṣe.
3: Olúwa fi gbàlọ́ kan wa.
2: Jésù ẹ ṣe.
3: Àwa ọ̀nà tí àná. Wa onírìnkún ni àná. Ẹ̀wà ni tó wá fà wá.
2: Yes, sir.
3: Tó gbà wá.
2: Ẹ ṣe Jésù.
3: Fún wa láyé tuntun.
2: Ẹ ṣe Jésù.
3: Àwa náà àánú Ọlọ́run ni.
2: Ẹ ṣe Jésù.
3: Àánú Ọlọ́run ni.
2: Ẹ ṣe Jésù.
3: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìí káàkiri gbogbo àgbáyé. Òun ni ọjọ́ náà jẹ̀mí mìíràn. Ọjọ́ àánú ńlá ni. Ìgbàdúrà fún gbogbo orúkọ Jésù. Ojú ẹ̀mí yóò ní fọ́.
2: Àmì.
3: Náà mo ń sọ fún ọ pé omíje ló ń bẹ nínú ìwé àyẹ̀mọ́ rẹ̀. Nínú ìwé òfin orí karùn-ún ẹsẹ̀ kejìlá. Ó ní wọ́n sì wí ní òun rárá pé jíjẹ ẹni ọ̀dọ́ àgùntàn náà tí a pa. Nọmba 1 láti gbàgbára. Ohun àkọ́kọ́ tí bẹ nínú ìwé àyẹ̀mọ́ rẹ̀ lágbára. Ń lé síwájú agbára. Ohun tó ń bẹ nínú ìwé tí ò bá ti rí ka ò lè lágbára. Wọ́n gbára bútẹ́bútẹ́ tí wọ́n mọ tẹ̀mọ́lẹ̀ ni. Olúwa ọmọ ni. Olúwa ọmọ wa wá gbára. Ẹ bá ń já orí pẹ́pẹ́yẹ sí Johnson. Ẹ bá ń gbẹbọ fáwọn ayé kí wọ́n jẹ rọ́nà lọ. Àwọn ayé sì jẹ́ ìrọ́nà rẹ̀. Àbí tí wọ́n bá tún dínà. Bọ́ wa gbàdìyẹ lọ́wọ́ wọn, wọ́n fi gba mọ́ lọ́wọ́ rẹ̀ ni. Olúwa lòun ni agbára lọ́wọ́. Bájọ ní Luke 10:19, ó ní I give unto you power. Mo fún yín ní agbára láti tẹ ìjọ àti àkekè mọ́lẹ̀. Àti bó ba gbára ọ̀tá gbogbo gbogbo. Mo like scripture yẹn. Ó ti bẹ̀rẹ̀ láti verse 17 ní Luke 10. Ó ní àwọn àdóyìn náà padà. Ó ní wọn padà. Agbára Ọlọ́run Ọlọ́run ti ń bẹ lókè mi. Mo ń gbàdúrà sí o. Ó padà lọ́dún.
2: Àmì.
3: Ọmọ rẹ̀ ó padà.
2: Àmì.
3: Ni mo máa ń sọ fún ọ pé not all departure qualify for arrival. Ṣé o gbẹ́ tí ń lọ ní padà? Orí Jésù ó fẹ́ lọ sí sọjí. Ó fẹ́ lọ tú ẹnìkan lẹ̀ ní Mark chapter 5. Nínú Mark chapter 4 yẹn verse 35. Jésù ni ẹjẹ́ gòkè lọ sódì kejì. Bí wọ́n ti ń gòkè lọ tó ó gbé níṣẹ́ ṣe ní Mark chapter 5 láti verse 1. Wọ́n ti ń gòkè lọ bẹ́ẹ̀ ló pé ìjìdé okùnkùn ló gbé jìyẹn dìde. Àwọn ọmọ ẹ̀yìn ké wá bá Jésù bí tó ń sùn. Ó bìkítà bí ẹ̀wá ṣe gbé. A jẹ́ kí wọ́n rìn jìyẹn láti jẹ́ kí wọ́n ṣe gbé. Jésù dìde ó dákẹ́ jẹ́. Òkun kan ṣoṣo tí mo rí tí ó sọ̀rọ̀ mọ́ nù. Ó dákẹ́. Ó gbé òkun mọ́ ń ru ni tí ẹ ti dé odò àgbò ni. Ó dákẹ́ sin bí ọbẹ̀ páànù. Torí pé kí ni? Torí wọ́n ti gbàgbé àti fi ń rù lọ́wọ́ ẹ̀. Dákẹ́ jẹ́ ọjọ́ ń Jésù òní kó sọ̀rọ̀ mọ́ láti gbà náà. Bàbá mi ò ṣe. Ó sọ̀rọ̀ mọ́ o. Gbé ìjẹ́ ayé rẹ̀ òní sọ̀rọ̀.
2: Àmì.
3: Jésù wá bọ́ sódì kejì ó pàdé wẹ̀rẹ̀ ara gádàrà wọ́n ní ẹ̀. Mélòó ló wà nù rẹ̀ ó ní lígíọ́nì ní lígíọ́nì. Ó túmọ̀ sí ẹ̀mí èṣù 2,000 to 6,000 ló wà nù ẹnìkan. Jésù ní fọ́ọ̀tà. Ẹ bá ẹ pọ̀ tó. Ẹ má jù bẹ́ẹ̀ lọ. Ọkùnrin yóò ra yànmọ́ lòun. Lórúkọ Jésù wà á rá yànmọ́ lò.
2: Àmì.
3: So kíní tó wà nù wí àyànmọ́ rẹ ni wọ́n ń pè ní agbára. Torí pé Psalm 74:20 ó ní Júbà má jẹ̀mú rẹ o. Ibi ìkọ̀kọ̀ ayé kún fún ibùgbé ìkà. Ibùgbé ìkà láwà yé o. Wọ́n sì ní rí ọmú.
2: Àmì.
3: Èkejì lẹ́yìn agbára òun ni ọ̀rọ̀. O gbọ́dọ̀ tún tẹ̀lé Jésù kó tòsí o. Tó o bá rí ìwé àyànmọ́ ká o lò tòsí. O bá ti rí ká ọ̀rọ̀ ni sà. Ayé ọmọ gbé wa ni. Àwọn èèyàn ọmọ dìde ràn lọ́wọ́ ni ọ̀rọ̀. Inú owó ló ti mọ mọ ni Ọlọ́run ní jọ sàgbé.
2: Àmì.
3: O lè wà nù Jésù kó tún mọ sàgbé káàkiri. Bẹ́ẹ̀ fún mi sàrà ni ọgbọ́n tó sọ ni. 2 Corinthians 5:9 tiwa ó di tálákà. Ó wá transfer ọ̀rọ̀ rẹ̀ sí wa. Kẹta òní ọgbọ́n. Inú ìwé àyìnmọ́ rẹ̀ lọ́gbọ́n wà. O lè tẹ̀lé Jésù kó dùngọ̀. Ó ní wisdom is the principal thing. Tó bá ti fail the principal course. Ó wá nǹkan mí ṣe ló. Wọ́n yìí wẹ́ẹ̀ tó face the principal course. Ó sọ náà mọ̀. Wọ́n ní wisdom is the principal thing. Principal. Ó ní kan nínú àwọn tó ń fún ọ tó ń bẹ ní ìwé àyìnmọ́ rẹ̀ lọ́gbọ́n. Ọgbọ́n ìṣàkóso. Ọgbọ́n láti mọ tó kàn láti ṣe. Ọgbọ́n bí obìnrin láti kọ́ ilé ara. Ó ní ọlọ́gbọ́n obìnrin á kọ́ ilé ara rẹ̀. Kò ní ìfàlulẹ̀. Ọlọ́gbọ́n obìnrin kọ́ ní ara rẹ̀. Ó fàdúrà jagun kó bẹ orí obìnrin burúkú dànù kó lé kó lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀. Ó rògbò yí lásán lóbìnrin náà fi wọlé ni. Ó ti tọ̀ nǹkan lá. Ó ti sin ojú. Ó sin ẹ̀fọ́ rírò fọ́kọ rẹ̀ ni. Bẹ́ẹ̀ni ó fi gbé ó fi pátá sí. Ọmọkùnrin yẹn náà ṣe bẹ́ẹ̀ ìwọ náà mọ̀. Ayé kíwọ́ bọ̀ lára ni. Owó ayé ara ẹni tí mò ń wò yìí fò jáde.
2: Àmì.
3: Èdè àwọn àgbà kó ṣí kúrò ló.
2: Àmì.
3: Ọgbọ́n ọgbọ́n nínú ìwé àyẹ̀mọ́ rẹ̀ ni ògo wà. Gbogbo ẹni tí ó bá ti rí ìwé àyẹ̀mọ́ kà yóò rúgò. Ìdákẹ́jì ògo ni ó lè ẹ̀sìn omi àbò gbogbo èèyàn tí ó bá jíyàn láyé ó lẹ́kọ̀ọ́kọ́ rí lára o sì lè ṣógun láìsí ìràwọ̀ èdìdì ló bá wá ó ní gbogbo ẹni tá a bí abí wọn fún o ẹni tá a dá a dá wọn fún o kó ó wà ní ìwé àyànmọ́ rẹ̀ ó lè gbé ayé ẹ̀sìn bó ṣe ń gbé yìí tí wọ́n fi gbé ata gbá ọ lẹ́nu tó ń gbá ń bọ́ọ̀lù káàkiri ilé iṣẹ́ káàkiri ó kàrí wọn jó kàṣeyọrí ó dàgbà ó wọn jó lọ́kọ ó dàgbà ó ní nǹkan àgbà ń làágùn òrè sí làágùn ṣógun láàrẹ̀ súrẹ̀ ògbó ti sí lọ èyí tó gbẹ̀yìn ni wọ́n ń pè ní ìbùkún nínú ìwé àyànmọ́ rẹ̀ ló wà lágbára ọlọ́run bó ẹni tí a jọ pàdé láàárọ̀ yìí kún olúwa ní mú ni ńlá láì fi làálà kún bó o ti ń ṣàmì ó yá gba ìbùkún
2: àmì
3: ó tún fi làálà lówó
2: àmì
3: ó tún fi làálà jẹ èèyàn
2: àmì
3: gba ìbùkún
2: àmì
3: mo bá ayé rẹ sọ̀rọ̀ ogun tí o gbọ́dọ̀ bọ́ owó oṣù kẹfà ó yá kó la
2: àmì
3: lana
2: àmì
3: dáfídì ní tó bá bá mi ré kọjá ó ló jẹ́ dìnà fún mi ogun tó fẹ́ bọ́ ré kọjá oṣù kẹfà ó yá kó la
2: àmì
3: ṣe bẹ́ẹ̀
2: àmì
3: ṣe bẹ́ẹ̀
2: àmì
3: ṣe bẹ́ẹ̀
2: àmì
3: bọ́ọ̀rù olúwa ayé màmá yìí ó tún sàn ìdá mẹ́wàá dúdún
2: àmì
3: ayé rẹ dìde
2: àmì
3: eérú tí wọ́n ń gbọ̀n kúrò lára rẹ yìí kò tún ní padà
2: àmì
3: tuntun tí wọ́n ń gbọ̀n kúrò lára rẹ yìí kò tún ní padà
2: àmì
3: ara ọmọ rẹ kò ní padà
2: àmì
3: ẹ̀yin tí ọmọ yín la lásìkò kọjá tí mò ń wò ò ní la tu ọmọ
2: àmì
3: ó ti rí bẹ́ẹ̀
2: àmì
3: lágbára ọlọ́run bó sùn ti parí eégún rẹ parí
2: àmì
3: aṣọ ìnira lára rẹ fàyà
2: àmì
3: ẹkún rẹ dẹ̀rín
2: àmì
3: àfàwé gbèsè rẹ yìí
2: àmì
3: àfàwé gbèsè rẹ yìí
2: àmì
3: àfàwé gbèsè rẹ yìí
2: àmì
3: àfàwé gbèsè rẹ yìí
2: àmì
3: orígbámú
2: àmì
3: ọ̀run ṣí
2: àmì
3: ó ti rí bẹ́ẹ̀
2: àmì
3: kò yí padà
2: àmì
3: kò yí padà
2: àmì
3: nígbàgbọ́ pé lónìí alẹ́ ní fáìlì ìṣòro ni aago mẹ́wàá ní ìtọ́jú tanrọ̀ aago mọ́kànlá ní bọ́tà aago mẹ́wàá ní kò ti débẹ̀ kò lè ráàyè ní ìtọ́jú tanrọ̀ fúráìdè yìí máa jẹ́ ọjọ́ tó lágbára máa mi ṣe ẹ̀jẹ̀ mi fẹ́ ṣiṣẹ́ gbogbo abiyamọ pátá ìpàdé àwọn abiyamọ ọdún yìí gbogbo tẹ jẹ tẹ mu ni wọn ti pèsè olú máa jẹ ìgbà tí màmá wa tí ọlọ́run fi ṣe ẹnì kejì mi tó jẹ ẹni tó fẹ́ràn ọlọ́run púpọ̀ máa ṣe bẹ́ẹ̀dì wọn ní june 11 wọ́n dẹ̀ tún jẹ́ ọjọ́ tí wọ́n máa pẹ́ndà wọ́n máa rìtáyà kúrò nínú active civil service as a lawyer ní ondo state. Àwọn abẹ́rẹ́ sọ jíyàn o ìpàdé ọdọọdún tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún retreat yẹn. Ó máa wá bẹ̀rẹ̀ ní June 11 yẹn 11 tó jẹ́ Thursday Friday ó máa jẹ́ ìpàdé ńlá Saturday ó máa fẹjú púpọ̀. Torí náà gbogbo ibi tó bá wà nínú ẹ̀kọ́ abiyamọ àwọn wòlíì gbogbo wọn bọ̀ ẹnigun lọ́dún kankan á jọ jókòó síbẹ̀ ni. Tẹ ogun ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ ẹ̀yin abiyamọ tí ó ń jìyà lórí ọmọ ẹ̀yin tí ẹ̀ ń jìyà lórí àìsàn tí wọ́n fẹ́ fi àìsàn wọ́n fẹ́ fi san fún gbogbo ọjọ́ ẹ̀ ọjọ́ wàhálà yín lórí ọmọ lágbára ọlọ́run ọmọ ní fipó sísan fún mọ́tò ní òfìsàn ilé sọ gbogbo abiyamọ ní ìlú èkó ní ogun ní ìbàdàn káàkiri ìlú sí mẹ́síkà magbòrò tó bá ti lóun lọ sí magbòrò ẹgbẹ́ mẹ́fẹ̀ bá ti lóun lọ sí mẹ́síkà ní abúlé ọba wọ́n ti ṣe ọ̀nà báyìí ìṣẹ́jú márùn-ún mẹ́fà wọ́n ti rin ọ̀nà tán o ọlọ́run á dúpẹ́ o torí náà gbogbo ibi tó bá wà máa bọ̀ ní ìpàdé àwọn abiyamọ yìí láti on the 11 12 13 14 gbogbo ohun gbogbo rẹ̀ ti ṣetán wọ́n ti mú ohun gbogbo dé wa ibi tá a máa sùn ní tá a máa jẹ ní ẹ̀yin tẹ bá lè gba chalet 1 ẹ̀yin tẹ dẹ̀ fẹ́ máa sùn ní church ẹ̀yin tẹ fẹ́ gba tẹ fẹ́ wọ́n fún yín ní matress gbogbo ẹ̀ ló wà ẹgbẹgbẹ̀rún èèyàn ni wọ́n múra dé agbára ọlọ́run tí ẹ ò ní ṣòro gbogbo bí o bá lọ ní oṣù kẹfà tó fẹ́ wọ̀ yìí orí ọlọ́run
2: àmì
3: wàárí àná ọlọ́run
2: àmì
3: jésù olúwa wa
2: àmì
4: ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò tí wọ́n mọ̀ gbàdúrà wákàtí kan fún yín nínú lákọlá tí ogun sì mọ̀ sẹ́.
3: 070-4912-3572 àti 080-5986-3301.
5: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International bàbá wa Adéníyẹ ló pọ̀ kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa àánú ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ kí ọlọ́run kí ó bùkún fún yín Jésù lolúwa.

0: jin bismillah ramon rahim adupa lowo olorun ba alhamdulillah oluwa ose o to ti je ka ri jimo olorun jimo aladun jimo alalu barika jimo akojo ti se ojo kokan le ni ogbon 29 to tun je jimo osu karun odun 2026 to je jimo to kayin ninu osu karun adupa lowo olorun ba oba to mu ari bere to rarin jimo ta tun wa ropin jimo olorun alai ma se lopin emi wa a tun wonu a ri amoye jimo laye laye ati lalafi ara be ni se je ojo akojo rere owo emi gun alafia yo ma gunle si ododo enikankan wa o mi mo re oba ogo mi mo re oba eda mo wole aye ko se ni dabi re mi mo re oba ogo ya latifu ya ramoni oba nla ya latifu ya rayimi mi mo re oba ogo mo wole aye ko se ni dabi re mi mo re oba ogo ta ba wo lo sun ko ti e center le fi wo olorun olorun na ni ona ni o ma je olorun olorun adupe o amo lore o bibi yin na re bi saraba logun koko nu were tojo jimo ti ni bismillah
1: bismillah ramon rahim koko nu were ile ise bond 92.9 loni ojo eti friday ojo kokan di logun osu karun egba odun o le merin di logun le ngbe lati ile ise bond 92.9 koko nu were yin laaro toni ije je mo pe opolopo awon oroyin lo ti kora awon ojo si awon iwe iroyin to nbe niwaju wa laaro toni iwe iroyin to ni ohun wa nle fun wa laaro toni o bere lati di punch vanguard
0: balogun mu lodo ti e. Bẹ́ẹ̀ni, Daily Trust wa kalẹ̀ ń bí báyìí, ìwé ìròyìn Daily Sun náà ni ẹ kó ojúmọ́ o, ní Telegraph, ó lóun wà kalẹ̀ lórí kókó onúwé ìròyìn tọjọ́ ti ní.
1: Kókó onúwé ìròyìn iléeṣẹ́ Bond 92.9 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kókó tó jẹ nínú àwọn ìwé ìròyìn wa láàárọ̀ tòní níbi tí wọ́n ti kọ́ pé igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù ó bẹ Amẹ́síwò látàrí pé ìjàpọ̀ akátá tó wáyé láàrin àwọn méjèèjì nígbà tí wọ́n díje dupò láti jẹ ẹni tí ó gba ipò ààrẹ díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC. Àtíkù ó lọ bá Amẹ́sí nílé o pé dákun má bínú ó jábọ́ mọ́ mi lọ́wọ́.
0: Wọ́n mà ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwọn èèyàn pátápátá pàápàá jùlọ ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ bíi Olúìlú Àbújá àti mẹ́jọ míì sí ìpínlẹ̀ wọ́n ní ẹ tètè wo torí pé kí ni àwífúnni kó tó dá ni àgbàjá kadì ní ẹ̀sán ẹ̀bólà wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn kan ṣọ́ra ó ṣeé ṣe kó wọ àwọn ìpínlẹ̀ yìí o.
1: Ẹgbẹ́ òṣèlú NDC wọ́n máa ti náwó Peter Obi sókè gẹ́gẹ́ bí olùdíje dupò ipò ààrẹ bí ìbò bá yá lọ́dún 2027 pé àsíá àwọn o Peter Obi làwọn fà á lé lọ́wọ́.
0: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu torílẹ̀ wa Nàìjíríà wọ́n máa ń san gbogbo ọmọ orílẹ̀-èdè yẹn fọkànbalẹ̀ dídùn lọ́sọ̀ọ́sọ̀ ṣe rí gbogbo ìgbìyànjú yín kò mà ní já sásán torí pé kí ni ẹ gbọ́ lábàárẹ̀.
1: Kókó olúwe ìròyìn Bond FM 92.9 lẹ́ ń gbọ́ láàárọ̀ tòní ọjọ́ Ẹtì Friday ni ilé ìjọba àpapọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó túmọ̀ sí pé ìjọba àpapọ̀ wọn ni gbogbo ìdúkokò mọ́ ni tí Àtíkù dúkokò mọ́ àwọn gbogbo ẹ̀ làwọn gbọ́ o àmọ́ lápá ọ̀dọ̀ ti àwọn kò wú irin kankan kò tú lára àwọn rárá.
0: Wọ́n ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìjọba àpapọ̀ etí mélòó méjì máa ní ọ̀nà ó lè fẹ́ gbà láti jọ́ ọ̀nà àbáyọ fún àwọn akẹ́kọ̀ọ́ tó sì wà ní àwọn ọmọ àwọn afẹ̀míṣòfò ajínigbé. Wọ́n ní tabakọ̀ gbogbo àwọn ọmọ kéékèèké tó sì wà lọ́dọ̀ tí wọ́n ti rọ̀nà àbáyọ wọ́n máa ti lé ní 81 báyìí o.
1: Èèmọ̀ rẹ o ọlọ́run má jẹ́ èèmọ̀ ó wọ̀lú wa Nàìjíríà jẹ́ mọ̀ pé ó lé ní 100 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi kó àìtọ́jọ́ pa lórílẹ̀-èdè South Africa láti ọdún 2019 ta ló sọ eléyìí ẹ má yí kúrò nílé iṣẹ́ Bond 92.9 láàárọ̀ yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́.
0: Àfi tá a bá parọ́ tanra wa lókù ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣiṣẹ́ takuntakun kódà ìgbà òtútù ń dé bá ọ̀rọ̀ ajé wa Àpádé ò ló sọ o kí ni bàbá rí lọ́kọ̀ tó fi sọ̀rọ̀ eléyìí ẹ gbọ́.
1: Ọlọ́pàá ó ṣe di èrò ẹ̀wọ̀n ó láṣẹ ju òwà pọ̀jù ẹgbà míì ẹ dákun ẹ gbọ́ títún ni àwọn igbó àti egbòogi olóró rẹpẹtẹ yìí kí ló wá dé ibi tí wọ́n ti ń ṣe òòsà nílùú Edo ẹ dákun ẹgbà míì àwọn igbóre Colorado egbòogi olóró bàǹbàǹbà níbi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń ṣe ojúbọ nílùú Edo ẹ dákun kí ló wá débẹ̀ àwọn NDLEA ni ó padà ṣàlàyé fún wa lórí kókó onúwé ìròyìn láàárọ̀ tòní.
0: Látàrí ètò ààbò tó mẹ́yẹ gbogbo àmọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ń gbìyànjú wọn ń sa gbogbo agbára àtàwọn elétò ààbò ṣùgbọ́n e to fe dupo si ipo are inu egbe osulu adc ta tele be yan lagba atiku abaka o ni are babola atinu bola me tinubu e wona abayo lori oro abo be ba rona abayo e se kini e gbo la ro yi
1: awon je kuru ko ton lawo ise ma la tun gbo we si je je mo pe awon olopa o won ti te ogbe nikan awon eroja buruku bi ibon ati awon eroja oloro mi to ko sinu apo o koja be o won ni bele ba ku onbi in lo da wahala le bi koni a o ni je olo awon olopa ni won so be la ro yi
0: nje mo yi pe awon akeko ati olukoni to wa lara mo ton ji gbe ni ipele oyo are o ma so laaro te fokan bale ati n gbiyanju gbogbo won patapata ni agbajade lado awon to ji won gbe awon banditi bakan na won pada sodo awon obi won lai si wahala
1: koko nu we royin le se bon 92.9 Je mo pe baba to bi okan ninu awon omo ti won ji pe to je omo odun meje o ma ti ke gbajari laaro yi o ni a e dapon e gba mi kini nkan to ke gbe gbajari le lori te ba yi kuro ni le se bon 92.9 e gbo ekun rere
0: a lo fun a lo bo ni jo la ma lo awon to gba arafa won ma gba pe lajo won ma pada sile ma so laaro ti pe adura n gba o bi pe kini awon ri pa wi pe olorun ba gba adura awon gba ta won wa ni ile mimo meka
1: ijoba apapo orilede Nigeria won tin ranse kilo kilo si eyin to je pe ise kini ke joko sibi kan sinu okukun ke ma taba sinu mole nipa titari awon ayederu video awon afonran ayederu awon oroya ayederu latori ero alatagba eyan lu jara lati ma fi ba ijoba apapo abi lati ma fi da rudurudu sile orilede Nigeria ah bowo ba teyin ah un te gbo orun yo koja un te je
0: Gomina Makinde Seyi Makinde ti ipinle Eko na ma tun soro laaro ti lotari awon ton ji gbe nile Eko ni iba ni ipinle Oyo ni Oyo na nje mo pe Gomina n so laaro ti ni o ni Eko ro pe ohun joko ni abohun owo nkokon o n gbianju sugbon fi gbogbo awon obi lokan bale pe e ma worry bi asa awon oloyinbo won pada so dede yin
1: se bi apoko kere ogbon to aso wo mara je mo pe latari idibo abele to wa ninu egbe oselu APC awon ekun kan be to je pe won tin pariwo sita ti won ke totan pe ayafi ke ya gba wa o nitori pe esi abajade yi won ti dogbon si
0: latari bo gbogbo 2027 na lo ma je kin lo si ipinle ipinle Rivers nje mo pe en to je aburo gomina lowo lowo na yen gomina Fubara to je abo na ma ti gbera o ni ohun fe dupo sipo gomina inu egbe oselu wo egbo laaro tini ko se PC o egbe oselu to darapo to fe dupo egbo laaro yi
2: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soya Oil for that wholesome goodness that my family deserves. You too can do the same with Golden Penny Soya Oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and rich with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
3: Ìyá kékeré lọmọ, ẹbí ló dé dáhùn wọ́n gba gbogbo ilé kan lórí àtẹ́. ti ya won omode bayi eyin na ri be ko si gba ta ya nkeke lo mo ti kin sunku tori se lo ma nko be ke iwon wo kuro loju kan a je wi pe o ti igbo nipa mediana zero to tin living growth conditioning milk niyan lati igba ti mo tin lo fun awon omo mi ni won o ti kan won mo omo to ba lo mediana zero to tin living conditioning milk ni supo bi won ba ba ya run e be ni won o ma dun si to ba tun wa lo mediana zero to tin hair booster cream iye go fun e odogu ni o se nsise fun iron lati ro ni yo tun ma mu ku ti yo si ma gun si iron reje ni waju tabi ni pako omode o si nibi ti mediana zero to tin hair booster cream ba wa boni ma ti wa ri awon eroja tun nse mediana omode yi gbogbo eroja tun nse mediana wa kaakiri pe won sori 0702 500 7861 ati 0809 179 9333 mediana gbogbo ti o re ni lo.
2: As a mom preparing for a big family party, what's the right suit that goes well with golden penny semi-vita? A. A formula. B. Me and Taoshi. C. Oha. D. All of the above.
4: All of the above. Final answer?
2: Final answer.
4: Correct.
2: Golden Penny Semi-Vita is my soup's first choice. Made from premium wheat and enriched with vitamins, it's the right combo for my Jolene soups. Golden Penny Semi-Vita, my soup's first choice.
5: Saka the carpenter, how you dey?
6: I dey ogamiro. But this your roof don't taste small.
5: Me self no. You don't tell why don't they plan to change your roof, sir. Now my daughter wedding will make her happen now.
6: Ogami, now correct him be that too.
5: I love it to see my in-law under this yama yama roof.

0: Ìṣúra 2026.
1: Gbogbo ẹni tó ń pò gbẹ fún ọwọ́ agbára Ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ ayọ̀
0: àtọ̀rẹ̀rẹ̀ nínú ayé. Káyé gbogbo ènìyàn ó lè nítumọ̀.
1: Bẹ̀ṣúra ni ìdáhùn sí ìbéèrè wọ̀nyí.
0: Àwẹ̀ àti àdúrà fún odidi oṣù kan gbáko.
1: Tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní Nàìjíríà àti lókè òkun.
0: Ìpàgọ́ àdúrà lójoojúmọ́ fún gbogbo ènìyàn.
1: Bẹ̀rẹ̀ látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́.
0: June 1st to June 30th 2026
1: lórí ìjọ Jesus Christ Mission
0: 28 Soyinka Street
1: ní Okoba
0: Fia Temple Estate
1: Fagba Abule Egba
0: Lagos State.
1: Àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ wọ́n máa lóore.
0: Bishop Theophilus Adjose National Secretary
1: Renewed Ministry of Christ International
0: Pastor C.G. Coker Chairman.

0: Dan, Ojokoro Center, Pastor Akamu Moses, Treasurer PFN, Ifakoyidaye Province, Olugbalejo ni, Prophet Ojo Dayo Sunday. Mo je gani gani o to, agbara Jesus wa sibe. Yo faye re se yanu 08027068740. Iwo le ri ko.
1: Imọ́tótó borí àrùn mọ́lẹ̀ bẹ́yẹ ṣe ń borí ooru àrùn ìdọ̀tí tí ní ẹ̀gbin là wá inú ẹni wàṣọ onídà ni alága ìjọba ìbílẹ̀ Somoni local government honorable Abdulrasheed Ashimi àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Somoni tí ń rọ gbogbo àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Somoni pátápátá láti rí dájú pé wọ́n kópa níbi ètò gbálẹ̀gbẹ̀fà èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣẹ̀ṣẹ̀ pàṣẹ rẹ̀ pé kó máa wáyé ní gbogbo ọjọ́ Àbámẹ́ta ni Sátidé tó bá gbẹ̀yìn lóṣooṣù ká rí dájú pé a kó gbogbo ìdọ̀tí inú ilé wa ìmọ́tótó ilé ìmọ́tótó ọjà ìmọ́tótó kòtò ìdánimọ̀ wa ká ṣe gbogbo ìdọ̀tí yìí lọ́jọ́ ká sì kó sínú àpò kí a fún àwọn àjọ akólẹ̀ kódọ̀tí láǹfààní láti wá kó àní níṣòro ní ìyálé àgbàrá yàgbé orí ìjọba ìbílẹ̀ Somoni àjàkálẹ̀ àrùn ní wọlé sọ̀wá o honorable Abdulrasheed Ashimi executive chairman Somoni local government àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ìbílẹ̀ Somoni lọ́ní ká máa fọ́ rere ẹ̀ tí ìgbọ̀ yín.
2: Àǹfẹ́ àsìkò yìí kí gbogbo ẹbí late Mr. Àbáyọ̀mí Ògúnwálé àti Mrs. Fọláṣadé Ògúnwálé pẹ̀lú ẹbí Pastor Alimi Ọládìtì àti late Mrs. Oyinyadé Ọládìtì fún ìgbéyàwó àwọn ọmọ wọn láàrin Anna Bisola Ọmọwùmí àti Ezekiel Ojo Olúwaṣẹun fúnni. Eléyìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé 30 oṣù karùn-ún ọdún 2026 ní Jáde Sọlá Event and Suits, Homa Army Barracks, Sawmill Off Brand Supermarket nílùú Ìbàdàn. Aago méjì àárọ̀ ni engagement yóò bẹ̀rẹ̀ nígbà tí ẹjọ́ ẹnu yóò tẹ̀lé nínú gbọ̀ngàn yìí kan náà. Àdúrà wa ni wípé kí Olúwa bá wa fi oore tó pọ̀ ìbùkún rẹ̀ tó pọ̀ látòkè sínú ìgbéyàwó náà. Àmì fún àlàyé síwájú sí ẹ lè pé 09058124212 tàbí 08106051062. Ẹ̀yìn ìyàwó ò ní mẹni o, ìyàwó abakọ ababo láìpẹ́ láì jìnà láṣẹ Elédùmarè. Àmì àkú oríire náà. Olùkíni ni ẹbí ìyá ọkọ Alhaji Jimo Adédèjì Olúyege nírètí ní Ìbàdàn Ọ̀yọ́ State.
3: Dúpẹ́ orí ànádọ́dọ́ ni kórí òmíràn gbà. Israel Majesty Ọba Aziz Badabi Ìṣọ́lá Aṣíwájú àtẹ̀gbẹ́ Títọ́ the Second oníkọ̀tún ọ̀fìkọ̀tún là ní dúpẹ́ lọ́wọ́ ọ̀tọ̀mọdé tàgbà. Ẹ̀yẹn ni bí ẹni èèyàn bí èèyàn tí ẹ wá sí dáyẹ ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n lórí àpẹẹrẹ àwọn baba ńlá wọn. Bẹ̀rẹ̀ látòrí Ààrẹ Bọ́lá Tinubu, Gómìnà Babájídé Sanwó-Olu àti igbákejì wọn, ọmọ Yorùbá Femi Amstar, Chief of Staff, Chairman God Ikọ̀tún LCD, Honorable Asisi Akisoya, Ọba Rilu Anakiolu, Ọba Aremu Arumire Ejora, àtàwọn ọba alayé gbogbo, àwọn baálẹ̀, àwọn olóyè ìlú, àwọn olórí láàfin, àwọn ẹlẹ́sìn gbogbo, ẹgbẹ́ ọlọ́jà, ẹgbẹ́ onímọ́tò onímárú ọlọ́kadà, 25 years anniversary committee àti gbogbo ẹ̀yàn fẹ́rifẹ́ri. Ẹ ṣe wọn adúpẹ́ amọ̀ olóore o. Aláyélúwa ẹnu àgbà lóbi ti ń bọ́.
4: Èmi ọba Aziz Badabi Ìṣọ̀lá Aṣíwájú àtẹ̀gbó Second gbogbo àwọn tó wá àtọ́ba àti joyè kò dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Nǹkan rí báyìí ò ní tán nílé wọn. Àjọ ṣe ìgbàgbọ́ ọdún kan wọn. Owó àlà ọmọ àlà fún wọn. Ọlọ́run ò ní padà dé wọn. Ọlọ́run máa pọ́n ilé o. Àdúrà yẹn máa gbà o.
3: Oníkọ̀tún ọ̀fìkọ̀tún là ń pàdé àpẹẹrẹ lórí bàtà àpẹẹrẹ sí àṣẹ àpẹẹrẹ ní ọba kan nìkẹsẹ̀. Kábíyèsí o.
5: Ó tún ti wọlé dé o. Ètò bá lè gbàtà olóṣooṣù tí a máa ń ṣe láti mọ̀ tó bá gbogbo wa ní gbogbo Sátidé tó bá gbẹ̀yìn tù kọ̀ọ̀kan gbogbo olùgbé orí adé SCD. Ẹ má gbàgbé o, ṣáájú òṣù yìí gangan ni ètò bá lè gbàtà olóṣooṣù tí ó máa wáyé ní gbogbo Lagos State lápapọ̀. Tí ó tún wáyé nínú 29/26
6: aago 6:00 àbọ̀ àárọ̀ kùtù sí aago 8:00 àbọ̀ àárọ̀ kùtù ni ètò bá lè gbàtà máa wáyé o.
5: Kí gbogbo olùgbé orí adé SCD rí kótó yá tó yà jáde láti mọ̀ tó bá gbogbo wọn o. Gbogbo ìdọ̀tí tí ẹ bá kó ẹ kó jọ sí ibì kan tí àwọn àjọ PSP yóò sì kó. Ẹ má gbé ìdọ̀tí sí orí títì, ẹ má dà sí gọ́tà, ẹ sì má gbé sí àgbàrá òjò. Kò sí ayé jáde àbí rìn kiri láàrin wákàtí yìí o. Gbogbo ọlọ́jà CD Ọ̀dọ́ Yorùbá Ibo Hausa Sausa ẹ jẹ́ ká papọ̀ mú ìmọ́tótó bá orí adé SCD. Àwọn olówólé wa yóò máa káàkiri láti pé à ń ṣe ìmọ́tótó yìí dáadáa. Ẹ jẹ́ tí wọ́n bá tẹ̀ ìyá alábẹ́ fún o. Ó jẹ́ ìyàwó lẹ́nu fún wa wípé ṣé náà kọ́ máa lọ gbé ìdọ̀tí wọn sí títì àbí sí express lálẹ́ àbí láàrin òru. Ẹni kan tí wọ́n bá tẹ̀ pé ó lọ gbé ìdọ̀tí sí títì àbí sí express àtúwọ́n àti mọ́tò tó rí kó ìdọ̀tí wá ní ìgbọ́ sí akóló ìjọba wọn. Honorable Abdulrasaq Akoriri Ọlọ́jẹ̀dẹ́ alága ìjọba ìbílẹ̀ orí adé SCD olùkéde.
7: Bá a ba se ni lore ope laadu lo mu ki Dr. Kadiri Obafemi Hamzat ati aya won Mrs. Olulemi Hamzat ma dupe lowo Olorun Oba Allah Are Bola Ahmed Tinubu GCFR Senator Olulemi Tinubu CON Governor Babaje Sanwo-Olu ati aya won Dr. Ibijoke Sanwo-Olu Honorable Mudashiru Ajayi Obasa ati gbogbo member Lagos State House of Assembly Baba Tajudeen Olusi ati gbogbo GAC Pastor Cornelius Ejelabi ati gbogbo agbe gbeselu APC Lekuru Lagos State Executive Council Council of Conference 57 ati Alailu Oba Rilwan Babatunde Aremu Sholani ati Rubifor CFR Oba of Lagos ati gbogbo lobalaba ipinle Eko fun atileyin ti e se fun Dr. Kadiri Obafemi Hamzat lati se ki egbe selu APC bipo baya lodun 2027 Dr. Kadiri Obafemi Hamzat mo loru e seun go lagode dalu adura won ni pe idagbasoke ti Olorun ti seto kale fun ipinle Eko koni seyin wa o ami baba ni wa ki gbogbo muslimi rede pe barikade sala aku odo olukede Honorable Fatai Adedayo Ogunwumi SSA to the Lagos State Governor Office of the Deputy Governor
8: Imajemu, imajemu gbogbo aye mi ni o.
9: Isoro gbogbo eniyan yu doro itan ninu adura gbogbo agbaye olososu. Adura to nbe niyan suke, to nbe niyan dide. Agege stadium lo ti ma nwaye. Gbogbo Monday akoko ninu osu. Akori automatic answer. Kilo npa elekun, kilo ndu e lokan. Ma bo wa ara erin ayo. Alaisan ojo pipe ma gba iwosan. Eni subu yo dide Monday ojo kini osu kefa. Ago marun aro kutukutu. Oni esikaya oluboye olade General Evangelist CSC Nigeria number C Oli Itola Anupa Lolorun lo ati wonlaje odun 2026 o ti ri nkan to ka si ma bo ko ipeju wa gba dawun lese kese majemu ma gbe odide agege stadium leko Monday ojo kini osu kenfa ago marun awo kutukutu fun itoni 08033932654
10: kojo ti aye gba lowo e adagbara fun
11: Nosi say this big bull bag of rice no get the new big bull holographic seal. Not true.
12: Introducing the big bull holographic seal tape. Your favorite authentic big bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape. This is to ensure you get the premium product from big bull rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big bull rice. Tasty rice nourished you.

àṣà wa ni ilé wa ni à ń sì máa gbé lárugẹ bí a ti ṣe ń ṣe àjọyọ̀ ojúde ọba lọ́dún yìí indomie aládùn tí ó kún fún èròjà aṣaralóore ń bá wa yọ̀ pẹ̀lú.

fẹyọ abate ede o ku fọfọ agbede amọ wi o to ba jọra wọn la wa fi ni wọn ara wọn ile ise radio o ti wa awọn eyan to da nto da lẹnu da lo ni pele ifaso papọ amejeje 92.9 awọn abede kinu elede o dun to ba gbọ mo sa usalama so ko ni sipa sipa yo awa lagba nibi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣẹlẹ́dẹ̀ yóò bá pọn mẹ́lẹ́ níbi ìkámọ́sẹ̀ pọpọ yọ nínú èdè gbogbo láfi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé fúlọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmejìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹni gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

0: tẹ̀síwájú láàárọ̀ tí ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba
1: olùwàṣẹ́
0: ìlú ilẹ̀ láyàtà lọ́tà ẹ kàn máa gbogbo àwọn ọ̀run owó tẹ́ pé ID charge wọ́n ní sọ kókó pé báyìí àti ẹ̀sìn gbọ́ ti stamp duty maintenance ojoojúmọ́ ní ọ̀dọ̀ sms gbogbo ẹ̀ lóríṣiríṣi
1: ìlú ló wà náà káàtì tán maintain
0: tán maintain wọ́n náà báwọn báwọn báwọn maintain account wa di èlò la ní tàbí tẹ́ bá wa maintain ojoojúmọ́ dẹ̀ ní báńkà lẹ̀ charge lóríṣiríṣi kọ́ sọ́mọ gba àwọn èèyàn máa sọ wọ́n ní ẹ̀kọ́ òrò owó mi báyìí wọ́n kàn yọ láìsí kókó bẹ̀.
1: kò sí pé ẹnìkan láti ẹ̀wà fẹ́ pé ẹ máa yọ owó mi.
0: àwọn ìtàgé tí àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ń yọ láta àti ẹ̀mọ̀ta kan máa ràdínkù ní owó ẹ ò pé bó ló ṣe jẹ́ ìjọ kan mo rí 1500 kí ni kókó àmójútó ẹ̀. kí ni ìrírí yín láwọn ẹ̀yin tẹ́ pé kò sẹ́ni tó fowó sí ilé ìfowópamọ́ kí làwọn ìrírí yín tẹ́ ń rí àwọn owó wo gangan ló ń yọ tí ò ní kókó tí wọ́n sọ pé nǹkan báyìí ná fi ṣe o tán kàn yọ nínú àpò owó yín.
1: ẹ jẹ ká gbọ́ láàárọ̀ tó ní ẹ̀tẹ́ bá wo bí ẹnu bí ijọ́ mẹ́ta bí ìjẹta ìjẹrin kéèyàn bá sẹ́ndì 10,000 sí 9,999 lè máa rí wọ́n ju yọ kankan
0: náà wọ́n dábàá pé wọ́n yọ stamp duty o nígbà báyẹn tó bá tún wá transfer tv kan báyìí wọn ò tún yọwọ
1: yẹn
0: tán tún wá transfer ìfọ tán gẹlò mi wọn ò tún yọwọ lọdọ tiẹ wọn yọwọ lọwọ tó transfer fún àwọn owó gbogbo àti ẹgbọn yìí àwọn ohun mi ìfẹ pé ọkàn máa ẹkọ máa ṣàdédé ní 200 kíní kan náírà kíní kókó wọn ní kọ síbẹ.
1: wọn ní kọ síbẹ gbogbo ẹ̀
0: lẹ́jẹ̀ ká wọ̀ ọ́ náwó la fẹ́ gbà kí náà lè ṣe
1: hidden charges
0: oríṣiríṣi bẹ́ẹ̀ tá àmọ́ kókó tán kàn máa gbọ́ lọ tẹ́lẹ̀ bá dìbò ní fàá inú tẹ̀bí mi dáa wọ́n kàn yọ mo níta kí ni mo rà mi ò rẹ́ ní tì ẹ̀kọ́ yọwọ́ bẹ́ẹ̀ dẹ̀ fowó sí báńkì nbọ̀ láti fẹ́
1: fowó pamọ́ sí so ẹ jẹ́ àjọ gbéyẹ̀wò láàárọ̀ yìí kí ni ìrírí yín adéyẹmí adéṣán àlùlóòtú wa fúta àárọ̀ tó ní o 08022198404 àtẹ̀jíṣẹ́ ní kẹfì ránṣẹ́ sí.
0: 08098933388 ní ṣókíṣókí láàárọ̀ tí inú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tí mo fẹ́ mú ròyìn o wọ́n ní tí oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ bá ti wùṣe mà ní ǹjẹ́ mo ń pẹ́ ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tí mo máa ń sọ láàárọ̀ tí ni ẹ fọkàn balẹ̀ dídùn lọ́sàn-án máa so látàrí pé kí ni wọ́n ṣe ayẹyẹ ọdún kẹta tán borí àbúrò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà làárẹ̀ ti ń bọ̀ sọ̀rọ̀ yìí mọ́gbà tán bá àwọn aráàlú sọ̀rọ̀ wọn ni iṣẹ́ rí ti ọ̀rọ̀ oúnjẹ àwọn mọ̀ pé oúnjẹ wọn gógó bákan náà ni súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó àrèpo ni àdá gbogbo ẹ̀pọ̀ wọn ní gbogbo ẹ̀ pátápátá ààrẹ náà wọn náà ṣàkíyèsí ẹ o nígbà tí ààrẹ wa sọ láàárọ̀ tòní iṣẹ́ rí ọ̀rọ̀ oúnjẹ yóò wà ní ẹ̀bi owó àti lábí o iṣẹ́ rí ọ̀rọ̀ mọ́tò àwọ̀ mọ́tò àbí owó mọ́tò gbogbo ẹ̀ náà ni ó wà ní pé gbogbo ìṣòro táwọn èèyàn ń kojú àìlẹjẹ àlẹmọ àlẹjẹ mẹta tán láàrọ gbogbo ẹ pátápátá ló máa di wọn àfisẹyìn tẹgbọn àlàrí ìfisọ àrọ wa ń rọ gbogbo orílẹèdè nàìjíríà láàárọ tó pé ẹ lọ fọkàn balẹ ṣé ẹ rí ìṣàkóso ohun bọkàn ẹ kàn lọ ní pé bóyá àwọn kan bóyá ìgbà tó débẹ ni gbogbo ẹ ó ní kò ní bẹ ó ní àwọn iye wàhálà ìṣòro àti ọrọ jẹjẹ ètò ààbò ó ní tó ti wà lẹ kó tó gorí àlééfà o bó ti wá wà bẹ̀rù tí wọn gbìyànjú àwọn láti rí pé ètò ààbò ó péye láti rí pé oúnjẹ pọ̀ yanturu láti rí pé gbogbo ọrọ̀ ìṣòro táwọn èèyàn kojú lórí ọrọ̀ epo láti rí epo sí mọ́tò gbogbo ẹ̀ pátápátá ló máa di ohun àfisẹ́yìn tágbọn àlàrí ìfisọ láìpẹ́ láì jùlọ wà gbogbo ọmọ nílé pátápátá ẹ dákun wọn nígi kan kọ́ kò lè balẹ̀ torí pé kíni ọkọ̀ yanturu oúnjẹ yóò pọ̀ yanturu ti ọ̀rọ̀ ọkọ̀ epo bẹntiró gbogbo ẹ̀ báwa láà máa ṣe nínú rọrùn ní ìwé rẹ̀ ní telegram ti rí kàlá rẹ̀.
1: ẹ sọ fàlàṣọ aláṣọ àlà kó má rìn ní bèbè elépo ẹ sọ fàlàṣọ àlà kó jìnà sẹni títí ẹ ti bàjẹ́ kó má bàa dépo ṣaṣọ àlà rẹ̀ ilé ilé ọ̀rọ̀ ti ẹgbẹ́ kan tó jẹ́ ti àwọn olùjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tá a mọ̀ sí coalition of civil society organization ni wọ́n rọ ààrẹ wa bọ́lá ahmed tinubu pé ààrẹ aláṣọ àlà ni yíò obìnrin àkọ́kọ́ ńlẹ̀ yìí first lady sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu aláṣọ àlà ni yíò ẹ jìnà rere o sáwọn elépo ọ̀jẹ̀lú olóṣèlú ẹ jìnà rere o sáwọn elépo ọ̀bàyéjẹ́ olóṣèlú ẹ jìnà rere o àwọn tó lè fẹ́ borúkọ yín jẹ́ ẹ jìnà rere sí wọn àwọn tó dupò àṣẹmú tí wọ́n kówó orílẹ̀-èdè yìí jẹ́ kàmùkàmù tí wọ́n kówó orílẹ̀-èdè yìí jẹ́ tí wọ́n kó sápò ara wọn máa sọ pé ani bàbá ń gbàgbọ́ ani bàbá ní ìgbẹ́jọ́ ani bàbá àṣàlẹ̀ tinubu is my father tinubu is my father olúrẹ̀mí sínẹ́tọ̀ olúrẹ̀mí tinubu is my mother I have a godmother mo lè kówó olùjọ bó ṣe omi mo lè ṣe báṣubàṣu mo lè yọ olóṣèlú kan kó kí n fẹ́ lomi sí gbogbo ilé wọn yìí ààrẹ orúkọ yìí ni wọ́n fi ń jẹ́ o ààrẹ orúkọ yìí ni wọ́n bàjẹ́ ẹ ṣọ́ra ṣe o àwọn ẹgbẹ́ náà wọ́n sọ̀rọ̀ yìí níbi àpérò àwọn àwọn oníròyìn nílùú Abuja ibi tí coalition of civil society group àti empowerment for employed youth initiative ni wọ́n sọ̀rọ̀ náà di mímọ́ bí tí àti rí olóyè Kennedy Tabuko àti igbákejì rẹ̀ Dennasi Momo tí wọ́n ń kọmi inú púpọ̀ tí wọ́n ń ṣe àpèjúwe ìṣòro tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tó lè jẹ́ ètò òṣèlú ìjọba àwa ara wa tó lè jẹ́ tán yányán tá a fi ní gbọmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà torí pé mínísítà ilé ìdébẹ̀ ó kówó òlú ó kò jẹ́ tọ̀hún débẹ̀ ó kówó ilẹ̀ ó kò jẹ́ ìjọ oníṣẹ́ àtòṣí fẹ́ tán lórílẹ̀-èdè Nàìjíríà ó fi ẹyọ kan ṣe àpèjúwe mínísítà torí sí ìjẹ́ ọmọ ènìyàn àti iléeṣẹ́ wọ̀gbẹ́ ìyẹn humanitarian affairs and poverty alleviation dókítà Beta Edu tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ẹgbẹ̀lẹ́mùkún mílíọ̀nù tó lé ní 500 mílíọ̀nù ni wọ́n kó kúrò láàpò lápò ìjọba tí wọ́n sì kó sápò ara wọn wọ́n ní ẹ̀ṣẹ̀ ẹ̀wẹ̀wẹ̀ bẹ́lẹ̀ bá kó 500 tẹ́lẹ̀ kó 500 èló ni ó wàá kù tọ́mọ Nàìjíríà fẹ́ fi ṣe ohun amáyédẹrùn nínú ètò òṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní lọ́wọ́lọ́wọ́ àjọ EFCC wọ́n ń ṣèwádìí lórí arábìnrin náà lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ń sọ wípé pẹpẹ sí òun ní àwọn aṣojú látọ̀dọ̀ ọ́fíìsì sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu wọn ni gbogbo eléwọ̀n yìí yóò jẹ́ kí wà bàjẹ́ kó máa lékún sí lórílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹ̀ka nínú ìwé The Nation tó jáde láàárọ̀ tòní tí wọ́n sọ fún ààrẹ wípé ẹ ṣọ́ra o aláṣọ àlà ní ẹ má jẹ́ kí lépo kí wọ́n dàpọ̀ sáṣọ àlà
0: yín. Ó dá elépo ní dàpọ̀ sínú aṣọ àlà wa lágbára ọlọ́run nínú ìwé ìròyìn Telegram náà mo sì tún wà láàárọ̀ tòní jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà a nílò láti gbàdúrà kí ọmọ kan ká ṣa gbogbo agbára wa láti jẹ́ kí David wa kó dìfíìtì tani o kó
1: dìfíìtì
0: wa o èmi kọ́ ni mo sọ o ẹni tó fìgbà kan jẹ́ tó fìgbà kan dupò sínú ẹgbẹ́ tó fìgbà kan dupò sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn alàgbà Peter tó tún fẹ́ dupò sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí 2027 ní inú ẹgbẹ́ òṣèlú NDC ló máa fọrí ọ̀rọ̀ ìlànà o nígbà tó ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ àti ilé ìjọsìn kan tó wà ló ti sọ ó ní ẹ̀yin ọ̀dọ́ ẹ̀dìdẹ́ gbárùkù ti ẹ jẹ́ kí gbogbo ìjọba tó wà lórí àlééfà kẹ́ ẹ̀gbà takuntakun láti gbà wọ́n lọ́wọ́ wọn o nígbà tí àwọn àgbòbí tún sọ ó rọ gbogbo àwọn ọ̀dọ́ pátápátá ó ní ẹ̀yìn ní ògùn ọjọ́ ọ̀la ó lóye káwọn ọ̀dọ́ náà kàn dìde pé wọ́n fẹ́ dupò kan sí kejì síta pápá jùlọ ìpààrọ̀ ó ní bó ṣe dáwọ́ olúwo nígbà tán ṣe gbàbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú NDC ó lóun dúpẹ́ lọ́wọ́ náà kóun dẹ̀ kóun mọ̀ wípé òun máa jáwé olúwo orí tí bòbá jọ 27 ó wá rọ̀ láti oníṣẹ́ ìjọba tó wà lórí àlífà lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ gbìyànjú ká ti wọ́ ọ̀nà àbáyọ láti jà kurukuru kan lè kúrò bẹ́ẹ̀ torí pé kí ni ìyà òṣì tí àwọn èèyàn jẹ kékeré nìyẹn wọ́n níṣẹ́ ìwádìí ti ètò ààbò tó wáyé pojoojúmọ́ náà ń jẹ́ ìwọ̀n gbé tí ìjọba tó wà lórí àlífà dẹ̀ sọ wípé àwọn gbìyànjú wọn náà rí gbìyànjú kankan o kò sí gbìyànjú kankan tó ń ṣe láti rí pé ètò ààbò kò pé nípa àdé yìí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà ẹ má sọ àsopara o ẹ ti dìde nígbàdà sísà kẹwàá ọ̀nà láti jẹ́ kí ìjọba tó wà lórí àlífà ká lé wọn kúrò lórí ipò ìjọba ẹ̀mí kọ́ mo sọ alàgbà Peter Obi ló sọ nínú ìwé ìròyìn Telegram láàárọ̀
1: yìí. Nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ìròyìn wà tó ti sọ mọ̀ wípé ẹni pa gúnugún kì í pọ́jọ́ ẹni pa gàràmàgbò kì í pọ́ṣù gbogbo àwọn tí wọ́n ń dà wọ́n láàmú nípínlẹ̀ Kwara kélé padà gbé wọn ni o olórí àwọn ológun tó jẹ́ ti army staff chief of army staff ìyẹn ọ̀gágun Wahidi Shuaibu ló ń sọ̀rọ̀ dánilójú ọ̀hún tó sì mú dá àwọn ènìyàn nípínlẹ̀ Kwara ìpínlẹ̀ Niger àtàwọn agbègbè míì tí àwọn iṣẹ́ òkọ́kú àtàwọn bandíìtì àtàwọn ajínigbé ti ń dà wọ́n láàmú wípé lọ fọkànbalẹ̀ a yàbò wọ́n a kọlù wọn a sì jẹ wọn bí ojú àjẹ ọgágun Shuaibu sọrọ dánilójú náà nígbà tí àwọn ẹṣọ ológun tí wọn pera wọn ní operation savannah field tí wọn kóra wọn jọ sí bárẹkẹ ológun tó ń bẹ ní sóbí nílùú ìlọrin níbẹ ló ti sọrọ náà di mímọ ibi tí wọn ti ń gbaradì láti kọlu àwọn ènìyàn tí àwọn ọwọ ọbàyẹjẹ tí wọn kọlu àwọn èèyàn nílùú ìlọrin níbẹ ló ti sọ dímọ kódà gómìnà ìpínlẹ Kwara ṣèpàdé pẹlú wọn mẹ ní Abdulrahman Abdulrazak tó ti buwọlu mílíọnù lọnà ọgọrùn kan ó lé ogún $120 million ni wọn ti buwọlu báyìí láti fi ṣe àtúnṣe àwọn dúkìá tí àwọn iṣẹ òkọkú tí wọn kọlu níjọba ìbílẹ Kaima local government ní ìpínlẹ Kwara lọhùnún bẹẹ náà ni akọwé sí ìjọba ìpínlẹ ọhún ssg ọjọgbọn mama saba jubril òun náà sọ di mímọ fún àwọn oníròyìn pé ìdánilójú ti wà látọdọ àwọn ológun bẹẹ ni takùrọsọ sì ti tẹlé láti dájú pé ètò ààbò ó dé ní ìpínlẹ Kwara o láti rí pé gbogbo àwọn iṣẹ òkọkú tí wọn ń kọlu àwọn aráàlú ní àwọn agbègbè náà wọn ni wọn ti ṣetán láti wọ̀yáàjà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé àwọn ẹ̀ṣọ́ ológun kan tí wọ́n pè ní savannah field wọ́n gbé wọn kalẹ̀ nílùú sóbí níwèé ìròyìn The Nation lẹ́tì rí kan láàárọ̀
0: yìí. Ọkẹ́ nínú ìwé ìròyìn Telegram láàárọ̀ ọ̀tẹ̀ látàrí ìgbáradì 2027 jẹ́ mọ̀ pé ìbò abẹ́lé tó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ẹgbẹ́ òṣèlú ADC tó ń ṣègbọ́ abẹ́lé ní àwọn ìpínlẹ̀ káàkiri jẹ́ mọ̀ pé alàgbà Atiku Abubakar ló mà ajawe olubori se po oni po ibo to gbe wale lo poju inu ba bele to se inu egbe osulu ADC yen ni pe ohun lo ma soju en to fe dupo si pare ni 2027 ni pa die yi nje mo ko gba awon to ku ton jo se ti kadaro si won lori inu ba bele ibe lati ri minister fun igbo kokodo oko tele tele alagbaro ti mi ameti ati Alhaji Muhammad Ayatuddin ti awon mejeje nkan ti won rowo ponla nigba to ibe lati ri minister fun igbo kokodo oko tele tele alagbaro ti mi ameti ati Alhaji Muhammad Ayatuddin ti awon mejeje nkan ti won rowo ponla nigba to ni abajade ibo abele to se ni egbe osulu ADC nigba de nigba ti Alhaji ati baba kan to wa so o ni o wa lo ba alagba ameti pe baba wan bi padi kan jo ni wa we so wi pe e fowo so po pelu mi e je ka jo gba Nigeria ninu soro to wa yi e je ka jo sowo sowo po awon ati Alhaji Muhammad Ayatuddin awon mejeje lo pe papo o ni igi kan kan ko le dagbo se o e so po pelu mi mo ti jawe olubori mo fe du ko sipo iko are ni 2027 ti n ba de si begba na lajo ma je igi ko le dagbo se ma pe papo lati je ka se ko le yanju o ni ewo soro ti Nigeria koju lowo o ni to to ara je ni ta bo ti te wa se pataki o de ewo ni sabi se pa se ma fo lenu ta ma gbogbo e na ni bi nipa die yi e da

0: ẹyin mejeji be se e jowo fun mi ngba ti mo ti gba kada ti mo ti gba gege be to fe dupo si pare e fo so po pelu mi e je ka jo se ka jo gba mo dile Nigeria ninu soro tan koju lo lo ba sugbon oro ti alagba meji so ati alagba ati eni keje ya Muhammad Ayatuddin ati gbon kokon te ba lo sinu iwe iroyin ni tele gbogbo iwe lo te gbe laaro ti ni alaja ti ba ati kwa baba ati kwa baka o nro gbogbo won o e dakun e ti mi leyin ki le jawe oribori 2027 si pare
1: ninu wero in the nation biko ko ti se nte siwaju laaro toni ni won tin so di mimo lati pile ogun lati ilu oke ogun lohun ni pin yoyo won ni kosun ti obo fi soriti na ki o se o ki lo de eyi je eyi o je awa ndowo lowo awon to ye ki won bo sori ipo osilu won wa gba won ti segbe kan loke ogun ki la fi se ina awa re oke ogun won ti pada soro are oke ogun won ti soro o won ni ipinle oyo are bola me tinubu se Makinde te ba fi si wa se loke ogun a o ni dibo lodun 2027 te ba fi ti wa se oju kekere le fi wo wa asipo ju yin lo oju kekere le fi wo wa eyan to si jade nbe e le fi wi awon aye to ku ekun to ku ni pinle oyo tori pe oke ogun zone obitibiti ero o nbe nbe fun die yi e padanu ibo wa te ba fi ti wa se ni pinle oyo emi ko mu so di mimo awon egbe ajosepo fun itesiwaju gbogbo wa ni won pe ra won lati pinle ogun ti won wi ohun lojo ke dogbon osu karun odun ta wa yi ti won si fi ranse si are bola me tunubu won fi ranse o si gomina seyi makinde ati gbogbo awon gagan laja agbagbe oloselu nipinle oyo ati gbogbo awon alen loro ni won so dimo pe egbe ajosepo fun itesiwaju gbogbo wa loke ogun awo oni dibo fawon eniyan nipinle oyo a oni dibo fun are bola me tunubu te ba fi ti wa se lati je ki omo gbeyin omo won nipinle loke ogun ko je gomina ile ojo won se so di mimo niyan o won ni ko tan sibe lataye daye ni gunugun awon ti pa lori gege ti okalamagbo awon ti ye gege lorun to ye pe lagbo osilu la won tin ko ibo ibo ibo la la jade lati oke ogun ta won sin ko fun ijoba sibe sibe won o ti ri omo ti omo oke ogun won ri ti won ru lati je ko je gomina ni pinle oyo won lodun 2027 te ba fo mo oke ogun se gege bi gomina ni pinle oyo awon ni dibo si le se are awon si ni dibo si ijoba pinle oyo eyin nikankan o pa awori o ko badagiri leko inu we radiation let in laaro yi
0: atari keto amo ko le pe nje mo pe ilegbimo asofin lewo ilegbimo asofin agba won ma so laaro ti pa ma ti atileyin fa re bola tinubu lati ri pe eto abo ko pe ati lati se idasile awon olopa ipinle kakiri o eni won ni eni to moju ogun na ni pa bi nire o are ilegbimo asofin agba senator godwin akpabi o lo ma so di mo lana ode ngba to n se pade papo pelu awon elorin to tun ba awon akorin soro wi pe are wa bola me tinubu won gbiyanju to to pa satile fun lati je ke eto abo ko peye won ni ti aba gbagbe won ni awon eto abo to me pe bi bombo odun leni adoloro odun ni jokeji bi odun nile nile eko won da won eyan gbe awon banditi awon boko ara oni lori sirisi to pe oko awon eyan bale won ni bo o se bale na ni are wala me tinubu won na ni oko awon bale lati pe bo ni eto abo bo se wa me bayo nipa ade iya are wala bola me tinubu ngba ton wa ni pele eko fun ti odun ti ile ya ton se na na so laaro ti won ni ewo emi gege bi are n to to mi le da se igi ko le dagbo se e dapo yin te mo ti fun tedo nu oro eto abo ati awon ologun e dapo e fowo gbogbo won ti enu ate ton bulu ise ojo ko ise ijoba mi ko je ko ri be mo n gbiyanju to to oni to to na ni pe awon to papa julo awon omo akeko ton ji gbe ni ile ekoko to wa ni ipinle oyo lo logbo moso oni yen kini oni bi kan na lo tun ti jawo yen gbe ni ipinle kwara oni bi le ba se mo ni won ma ji yan gbe bi won ju bambu ba mo ko ara mo se ti won awon te lo ri o se ti oni gbogbo e patapata lo n je edun okun fa won nipa ade eyi le gbe ma so agba na so pe won ni o da ati se tan bayi lati satileyin fun se ri ta ba je pe awon agbofun awon olopa ipinle to ba ti gbo wolu to ba ti se se rede eto abo peye laipe laijina ninu were ni telegram mo ti ka la
1: o da ninu were yin the nation na mo si nje bi eni nje efo gbure ateba titu ninu were ni nation laaro toni egbe oselu kan ti won pe ra won ni Allies People Movement APM nipinle osun ma ti so dun se ri governor ipinle oyo ohun la dije dupo tawon o gege bi adije dupo are ninu eto idibo to nbo lona dede lodun 2027 egbe APM so di mimo o oníṣẹ́ rí kí ló ń jẹ́ PDP lókè ó ti wó tipẹ́tipẹ́ kò sí ohun tó jọ mọ́ gbogbo ìkéde ètò ìdìbò abẹ́lé wọn tí wọ́n ń kéde wọn ni kò lè ṣẹnuure gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ fún ètò ìdìbò èyí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APM Adéwálé Adébáyọ̀ ló sọ mímọ̀ wípé alàgbà Ṣèyí Mákindé ó ti lẹ́nu lásìkò yìí tá a bá ń sọ̀rọ̀ nípa wọ́ọ̀dù sí wọ́ọ̀dù ìletò sí ìletò nítorí ìdí èyí àwọn ṣe tán o òun náà ni ó jẹ́ adíjedupò ààrẹ fún àwọn bí ètò ìdìbò gbogbogbò bá bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APM kò tán síbẹ̀ o nípínlẹ̀ Èkó Alliance People Movement APM nípínlẹ̀ Èkó wọn náà ti sọ mọ́ pé ọ̀gbẹ́ni ọmọọba Adélájà Adéoyè òun ni ó jẹ́ adíjedupò àwọn sípò gómìnà ní ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ lẹ́yìn tí wọ́n ṣètò ìdìbò abẹ́lé tiwọn tán tí wọ́n sì ṣe ètò kọ̀ǹsẹ́sọ̀ ní Yábà nípínlẹ̀ Èkó ni wọ́n buwọ́ lu ọ̀gbẹ́ni ọmọọba Adéoyè tí wọ́n sì jáwé òye lé lórí wípé òun ni adíjedupò àwọn nú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ẹgbẹ́ òṣèlú APM ṣe àpèjúwe yíyọ ọ̀gbẹ́ni ọmọọba Adéoyè gẹ́gẹ́ bí ẹni tó máa gbé àsí àwọn dání wọn láwọn ṣe tán láti fi ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC láti fi lulẹ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ọmọọba Adéoyè ó kíra rẹ̀ kóríire ó sì kí àwọn adíjedupò tó máa di ẹgbẹ́ òṣèlú ọ̀hún mú nílé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó sì rọ gbogbo àwọn adíjedupò ẹgbẹ́ òṣèlú APM náà tó rọ wọn wípé kí wọ́n máa lọ gbáradì kọ́ sì ṣera wọn lóṣùṣù ọwọ̀ láti bá a jẹjà ní ìpínlẹ̀ Èkó bétò ìdìbò gbogbogbò tó bá wáyé tán àtúntò Èkó ni wọ́n pe àkọmọ̀nà wọn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ láti ṣe ìjọba àjùmọ̀ṣe nínú ìròyìn The Nation lẹ́ti ríròyìn náà tí ọmọọba Adéoyè tó ń ṣe àdéhùn wípé òun yóò ṣe àwọn òfin tó máa mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé àti àwọn onídókòwò àti ètò iná mọ̀nàmọ́ná àti ìgbógun ti omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nípínlẹ̀ Èkó bí ọmọọba Adéoyè ṣe sọ̀rọ̀ yìí nínú ìròyìn The Nation pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APM.
2: Sawani, iye wani, aisi ma bela lage. Bi ati shenshi ajoyo, ojude oba lodon yi. Indomie aladon, ti okufu eroja saradori. Umba wa yo penu.
3: Ike meki omi oro bonde mwane, sivi eduko, ati iyo.
4: Kilo popo, kilo deti edu sheku bobo ele bayi.
3: Apopo si mofin fwa yi ni niyo. Ufe isi abi e.
4: Babi apopo yi. Oxygen natural charcoal whitening toothpaste tutu ni o lo. Pe ni, cheke yi re fufu lono adaiba. Pelu owe fwa yi. Oxygen natural charcoal whitening toothpaste tutu. Ashe pelu eru adaiba. Ti o cheke yi re fufu. Ati o mi owe mbo lemoni. Ti o fwa yi rejile. Oxygen charcoal eru adaiba. Eri fufu da da.

ìjò kọkùnrin gbọ́ kó sọ fóbìnrin kọkùnrin gbọ́ kó sọ fáwọn àgbàlagbà pé ètò gbálé ọgbà tàbí ẹrẹ padà nípínlẹ̀ Èkó ló sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lẹ̀tọ́ gbálé ọgbà tàbí wáyé àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa gbígbọ́ àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀ a dì wọ́n sínú ọ̀rá a sì gbọ́dọ̀ máa gbé goro ìdalẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbàtà bá lọ lọ́wọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ kó máa yé yín o gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbé gbígbóná àtọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ìgbéga ìpínlẹ̀ Èkó ajúmọ̀ṣẹ́ ni o ilé-iṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó olùkéde

0: fún ọdún mẹta tó ti gorí àlébà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Abia ó ló má ti ń so èso rere kò wá dúró síbẹ̀ ṣe dá àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì ni bàbá ìpà ti taari sí gbòòrò báyìí tó máa jẹ́ kí ìrọ̀rùn ìgbòkègbè ọkọ̀ ní ìpínlẹ̀ Abia kó so èso rere ó tún wá dúró síbẹ̀ bàbá ò tún dúró síbẹ̀ ó ní ṣe rí ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà ó gbọ́dọ̀ so èso ṣe wá rí ètò ààbò ó má ti ní ó máa dá àwọn ẹgbẹ́ kan sílẹ̀ tó jẹ́ pé wọ́n ó kún àwọn ọlọ́pàá àti àwọn fìgìláńtẹ́ wọ́n ó kún wọn lọ́wọ́ papọ̀ láti jẹ́ kí ètò ààbò kó péye ní ìpínlẹ̀ Abia wa gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ náà pé tí tó máa fi parí sáà ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ bí sáà àkọ́kọ́ tó máa ṣe ní ìpínlẹ̀ náà ó ní wọ́n ó rí ìyípadà rere bákan náà wọ́n ó tún máa jẹ mùdùmùdù ìjọba tiwantiwa ó wá rọ gbọmọ pé ẹ dákun ẹ ṣàtìlẹ́yìn fún mi o torí pé kí ni igi kan kọ́ kò lè da igbó ṣe àwọn olùgbé tó wà ní agbègbè nígbà tí gómìnà sọ̀rọ̀ wọ́n máa ṣe hé kódà wọ́n gbúṣọ bẹ̀rẹ̀ fi ń sọ ẹnu sọ àti rí gbogbo iṣẹ́ takuntakun tó ń ṣe ní ìpínlẹ̀ Abia àti rí pé ìgbà ọ̀tún ó ti dé bá wa ń bẹ̀ ìjọba tó wà lẹ́bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe ni bàbá yìí ti ń ṣe o nínú ìwéèrò ní telegraph ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
1: kókó inú ìwéèrò yìí tẹ síwájú nínú ìwéèrò yìí daily independent tó jáde lówùúrọ̀ tòní ni wọ́n sọ di òyìnwá tó sọ di mímọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ní ju àgbọn nínú ilé ni o àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbé nílùú sàùtì ní south africa jẹjẹ mọ̀ wípé ó kéré tán ọgọ́rùn kan ó lé márùn-ún 105 nigerians ni àwọn ọmọ orílẹ̀-èdè south africa ni wọ́n ti ṣekú pa láàrin ọdún méje nígbà tí wọ́n ti wà lórílẹ̀-èdè ọ̀hún o gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe gbé wípé ẹ̀sùn ẹlẹ́yà ọmẹ̀yà òun ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ń kọlù wọ́n tí wọ́n sọ ẹdúnmọ̀ pé ẹ lówó jù wá lọ ẹ mọ̀yàn jù wá lọ ẹ gbajúmọ̀ jù wá lọ pábánbárì ibẹ̀ ni wípé ẹ tún gbà wá lọmọ ẹ tún gbà wá ń yàwó òun lọ tí wọ́n fi kojú ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń bẹ̀ ní gúúsù ilẹ̀ adúláwọ̀ ẹgẹ́ bí ẹni tó jẹ́ olórí àwọn ọmọ nàìjíríà tó jẹ́ ti Nigerian Union South Africa àti Nigerian Citizen Association of South Africa ọ̀gbẹ́ni Smart Nwobi àti Frank Oyekwelu àwọn ni wọ́n sọ di mímọ́ lórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè South Africa ìyẹn South Africa Broadcasting Commission ibẹ̀ ni wọ́n ti sọ di mímọ́ wípé ìròyìn kan jáde wípé kò sí wàhálà ọmọ Nàìjíríà ń gbégbé àlàáfíà wọ́n ní rọ́lá àwọn iléeṣẹ́ ìròyìn orílẹ̀-èdè ọ̀hún rọ́ ni wọ́n ń pa o wọ́n ń fọwọ́ bo àwọn òtítọ́ kan wọ́n fi ń bò mọ́lẹ̀ wọ́n ní láti bí ọdún méje sẹ́yìn ló jẹ́ pé àwọn ìkọlùkọgbà ká jíròrò ká kọlu àwọn ọmọ Nàìjíríà ká máa pa wọ́n nípa ìfọ́nrúfọṣu ká máa kọlu àwọn oníṣòwò wọn ká máa yìnbọn fún wọn lọ́nà tí ó tọ́ ni wọ́n fi kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wọ́n ń gòkè àgbà tí wọ́n ń rí jẹ jáde nílùú náà láti ìgbà náà títí di àkókò yìí wọ́n á rọ gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ ní ìlú South Africa pé kí wọ́n máa fọgbọ́n ṣe o kí wọ́n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o kí ọ̀pọ̀ wọn sì dẹ́kun erin dé òru kí wọ́n bá kọlù wọn pa wọ́n nípa ìfọ́nrúfọṣu ẹ kànú ìwé ìròyìn daily independent tó jáde láàárọ̀ ẹ.
0: wọ́n tún ní ọmọ nàìjíríà wa ilé bàbàbàbà náà kọ́ táwọn
1: kọ́ bẹ́ẹ̀ táwọn kọ́ bú ẹ̀
0: ọmọ nàìjíríà ń ṣiṣẹ́ lọ́hùn gidi gan ni. nínú wẹ́rẹ̀ ní telegram náà ni mo tún wà láàárọ̀ tèmi níbo ìbòsí ipò gbogbogbò tó máa wáyé ní 2027 ǹjẹ́ mọ̀ pé ilé ẹ̀ṣẹ́ àrẹ màá ti sọ láàárọ̀ tèmi ó ní ẹ̀ ààrẹ babọ́lá àmì ẹ̀ tinubu ẹ tètè fọkànbalẹ̀ máa wò ó torí pé kí ni àwọn ti gbà wọn olóṣèlú kan ti fẹ́ gbẹ̀yìn bẹ̀bọ̀jẹ́ láti lo ọ̀rọ̀ ẹ̀sìn fi takò yín tí bòbá lọ́nu 2027 ilé ẹ̀ṣẹ́ àrẹ ló máa ń sọ̀rọ̀ nímọ̀ nígbà tó ń gbẹ wọ́n ní àwọn ìgbésẹ̀ kan ti ń lọ lọ́wọ́ táwọn ti ń gbọ́ wípé àwọn olóṣèlú kan fẹ́ lo ọ̀rọ̀ ẹ̀sìn láti fi takò ààrẹ wa fún ìbò 2027 wọ́n náà ti wọ̀nyí pé ààrẹ wà níbẹ̀ tán bá ti parí ní sáà ìkíní pé sáà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ ìyẹn tó máa ní 2027 tó máa tún bẹ̀rẹ̀ wọ́n ní àwọn olóṣèlú kan náà ti ń lo àwọn ẹlẹ́sìn kan láti fẹ́ fi jagun láti fẹ́ takò ààrẹ tí bòbá lọ́dún 2027 ní ànóòde ìmọ̀ látàrí àwọn afọ́nà kan tó ń jáde àti àwọn ọ̀rọ̀ kan táwọn kan bẹ̀rù àtẹnu ìṣàkóso ìjọba ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ onítàbáwò nínú ọ̀rọ̀ kan tí wọ́n jáde àti àgbéyẹ̀wò kan tó jáde ó ní ṣe ni àwọn kan tó yẹ pé àwọn ẹlẹ́sìn àkàtàkìtì ni ó ní ó gbéra wọn parapọ̀ nọ́bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ kò bá kùgbé sí ìjọba tó wà lórí àlééfà ó ní nípa dé àwọn olóṣèlú kan wá ń ṣàtìlẹ́yìn fún wọn ipe àníṣe gbogbo ohun tí ààrẹ ń ṣe yìí kò lẹ́tọ̀ọ́ kí wọ́n bẹ̀rẹ̀ kan parapọ̀ láti gbógun tí wọ́n ní kò yẹ kóró ilé iṣẹ́ ààrẹ ní ààrẹ ẹ tètè wọ ọ̀nà àbáyọ ẹ wọ ọ̀nà tẹ lè gbà ẹ pé àwọn tó mọ ti fún tẹ̀lọ̀ lórí ètò ààbò káàbò kó péye kẹ́ẹ̀dẹ̀ wọ ọ̀nà tí àwọn tó fẹ́ gbógun lọ́n fẹ́ lo tàwọn ẹlẹ́sìn kán má fi lè jáwé olúborí lórí iye 2027 wọ́n ní ààrẹ wa bọ́lá àmì ìtùnú wọ́n dúpọ̀ wọ́n dẹ̀ tún wọlé ilé iṣẹ́ ààrẹ ló sọ nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ yìí.
1: kókó tẹ síwájú inú ìwé ìròyìn daily independent náà mo tún wà láàárọ̀ tòní o tí ròyìn wà tó sọ mọ̀ pé bàbá dọ́lé ọkọ méjì wo a kì í mọ̀ èyí tó dára o ṣé ẹ rí ibi tá a bọ́rọ̀ orílẹ̀-èdè nàìjíríà dé lẹ́ka ètò ààbò ó ti tó ká a dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò máa lo agbára ṣe àmójútó ètò ààbò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ tá ń sọ di mímọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni alagba seyi makinde ni won kesi ijoba apapo bi pe ijoba apapo ise ewewe kilode ta n fi owo ra ofin idale ise olopa orilede ipinle kokan sile ta n fowo ra lori rodorodo o ye ka ti gbe kale ko doju lowo ko si ma mojuto eto abo ijinigbe iwo daran ro nsele ni ipinle kokan ko ma mojuto gomina seyi makinde pepe yi lanu alana ni bi eto idibo abele yi to je ti egbe oselu apm to wa ni watershed event center ni old ife road ni lu ibadan lo tin ke si ijoba apapo wi pe ijoba apapo e gbaruku ti idasile ile ise olopa ki ipinle kokan ki won ma mojuto e buwolu legbi mo asofin ko jade kia gomina seyi makinde so di mimo wi pe ona kan sogbo ogi ta le fi gbogun ti iwa odaran eto abo ti ode lorilede yi ni ki a se iwo ni lagbara fun ile ise olopa ki won di otele muye tara ki ipinle kokan ko ma mojuto eleyi la le fi bo o na ka abuku si isele to sele ni orire local government o wa mu da awon mo lebi wi pe se ro won ti won jigbe won bo wa laipe laijina awon sotis ti wale un yo se itoju won seyi makinde ndupe o dupe pe okun lowo lowo awon eniyan nipinle oyo ti won oyo ohun sile fodidodo meje fodidodun meje ti won gbaruku ti ohun ninu eto isijoba ohun o ke si won wi pe lowo ta wa wa yi ko nbe yen paso play nbe yen ma o ohun lo ro owo lowo ta wa yi ohun ti nowo ja iran lowo ohun si egbe oselu Alliance People's Movement ta mo si APM oni lowo lowo adije dupo won to ma dipo oselu mu ni eto dibo to nbo ogbeni bimbo adekan bi ni o ohun ni kara lu edibo fun ni ipinle oyo nu egbe oselu APM seyi makinde lo so di mimo laaro toni o wa kesi adekan bi ko mura ko ma agbara didada lati ba bo sori alefa ni ipinle oyo nu wero ndele independent do ti jare laaro
0: yi o da to ba je be lo wa je mi na okuku kale sinu wero ni telegram laaro teni ki gbaradi fun igbo to ma waye ni ipinle osun je mo pe egbe oselu akop party ele ti senator adeleke to fe soju to bi won ma doko sipo gomina nbe won ma so laaro teni won ni gbogbo nkan na ti la sile won ni egbon awon egbe alapako to ku won ti n won abayo lati da igbo na ru abi lati je ki igbo na ko ma so isore fun senator adeleke nipa die egbe oselu akop party won so laaro to gbogbo awon yelo loro inu egbe oselu na ati awon sanko sanko ni egbe oselu na won ni eja tete se pade ma je o ba je ka won na lati je ke egbe wa ko jango oruborio ti e pa ti wan so laaro ti gbogbo awon yen lonu loro inu egbe oselu na ati awon sanko sanko ni egbe oselu na won ni eja tete se pade ma je o ba je ka won na lati je ke egbe wa ko jango oruborio ti e ba gbagbe yen pe senator adeleke ni egbe oselu pdp lo gbe wole ton fi se sa ton fi wole si gomina ni ipinle osun oni gba ton ri pe wahala orobodiyan ti o je ogun to simi inu egbe oselu pdp won kuro be lo sinu egbe oselu akọlo lati gba ton ti kuro be ba ni gbogbo awon egbe oselu to ko lati se lati tako isakoso ijoba gomina ni ipinle osun nipa ade gbogbo awon ele loro patapata ninu egbe oselu akọlo lati wa roba won ni eje asatileyin o ki senator adeleke ko wole ni sipo gomina lekan si ni ipinle osun ninu egbe oselu akọ party.

0: òpópónà tán. Fọ́ọ̀mù ya kíní àdá ìyà tí wọ́n gbé síta pé wọ́n máa dalẹ̀ sí ẹyọ kan ṣoṣo yẹn ó ti kún àkúnwọ́ sílẹ̀ àpò tí mò ń sọ yìí ó lé ní mẹ́ẹ̀ẹ́dógún. Ṣé ẹni ilé yìí nìkan wọn ti lẹ̀ gbé wọn wá tún ṣe wọn sọ ẹnu ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó iṣẹ́ ń bẹ lọ́rùn yín gan o àwọn òfin kan ń bẹ tẹ́yẹ̀ ṣe tó mẹ́hẹ̀ o. Ẹ jọ nítorí Ọlọ́run ìbéèrè mi rèé lẹ́ẹ̀kan sí ohun tó máa mú wa ká dé Water Carrington ní America Embassy, German Embassy, British Embassy, Submission Center lásán British Submission Center ó dàbí wọn ni wọn ti kúrò lọ́nà Maryland níbí. Àbí ti Canada tó wà ní ọ̀nà kí là ń pè ọ̀nà Lekki. Ṣàdúrátì àbí kí n bọ́ sí ẹ̀wà ń bẹ̀yẹn ti Canada kí lórúkọ yẹn. Ṣé ẹ bá ti débẹ̀ ẹ máa wọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Bó bá mu minú ketán àbominú ọ̀rá wọ́n á di kẹyẹ mú tí wọ́n fi kúrò mẹ́yẹn. Bó bá ti wá dé àjà wọ́n á jùlẹ̀. Ẹjúlẹ̀ lájàbọ̀ sọ̀bà bí. Ẹlẹ́kọ ẹjúlẹ̀. Victoria Land ẹjúlẹ̀. Àmọ́ nínú ẹmbásí àti òpónú ọ̀dọ́ ẹmbásí ẹjúlẹ̀. Ẹ dákun ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ fún èèyàn márùn láǹfààní àti 08181509290. Ìjọ wo ládẹ́kun àjù ìdọ̀tí sílẹ̀ láti ojú pópó láti ojú fèrèsé ọkọ láti inú ọkọ sójú títì wa kí ni nǹkan tíjọba lè ṣe láti fi dẹkùn ẹ. Àwọn orílẹ̀-èdè kan wà wọn ń ṣe ẹ lọ sí UK ẹ lọ wọn àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ ní UK wọ́n tẹ̀lé òfin 08181509290 ẹ máa ṣì mí gbọ́ o tẹ́ ẹ bá ní kíjọba máa mú wọn ṣòro mu o ṣé àwọn agbófinró máa tẹ̀ lọ́kọ̀ kiri àwọn lagẹ́ sky ṣé wọ́n máa sáré tẹ̀ lọ́kọ̀ kiri àwọn awakọ̀ akérò kan bẹ tó jẹ́ pé iṣẹ́ tiwọn ni wípé táwọn bá tiẹ̀ tún wá rí àwọn èrò tí wọ́n ju ọkọ̀ ìdọ̀tí sínú ọkọ̀ wọn tó ẹ̀mọ́ tó máa ń ṣe ni wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní gba sílẹ̀ nílẹ̀ ní títì wọ́n á dúró láàrin títì báyìí wọ́n á park mí mọ̀ bóyá máa rí wọn dapo driver á park etí driver á parki mass transit mọ́lu ẹ̀ wọ́n wá mú ìgbálẹ̀ ìgbálẹ̀ wọ́n á máa fi gbá ìdọ̀tí yẹn sí ojú pópó wọ́n á dẹ̀ wọ ọkọ̀ yẹn wọ́n á máa lọ bẹ̀rù Ọlọ́run lẹ̀ yìí o ọ̀nà ọ̀tá wá sì jìn o ẹ ló sà.
1: Mr. Pilot ẹ gbàrọ.
0: Yes sir.
1: Kẹ́rí lẹ́yìn ayé àdìẹ ìdí àgbọ̀n. Wọ́n bẹ́ ní ẹ̀dá kó.
0: Kí ni wọ́n ọgbọ́n òun wọ́n ti ẹ̀dá ń gbà yẹn ná.
1: Why against discipline?
0: Why against ọgbọ́n òun fi rí wọn mú. Ẹni sùúrù nígbà tẹ́ ẹ sọ yẹn kò dẹ̀ sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó máa jù. Ẹ má gbà kò tí sí pure water láyé ìgbà yẹn o bottle water ò wọ́pọ̀ o tó bá dẹ̀ wà. Bẹ́ẹ̀ ni ice water tiẹ̀ wà ice water la máa mu láyé ìgbà tẹ́ ẹ sọ yẹn ice water tó máa ń dìn.
1: Ìtòkọ́ dárú ẹ̀ sílẹ̀ ṣe ń gbọ́ ọ́n dà sílẹ̀ with strict kidney discipline ni.
0: Ẹ ṣe tẹ́ ẹ bá ṣàkíyèsí tójú bá rọ̀ tán ẹ̀gbin rẹpẹtẹ lójú pópó ni níbo làwọn ẹ̀gbin tí ń wá èmi àti ẹ lájú sílẹ̀ èmi rẹ ni. Hello.
2: Hello, Mr. Pilot.
0: Mọ́ mi wá mo kí yín mà.
2: Fún ọdún ẹ̀ ní wáṣọ̀ pọ̀.
0: Àmì àmì.
2: Àjèrè ìwọ náà àjèrè àwọn ọmọ
0: ẹ̀. Àmì mà ẹ ṣí inú àjèrè àwọn ọmọ yín mà. Yes ma.
2: Lọ́wọ́ mi because I always enjoy your program.
0: Ọlọ́run ni mà ẹ ṣí mà.
2: Ní kúkú òjijì
0: lásán àwọn ọmọ àmì àwọn ọmọ tí náà ní kú mọ yín lójú mọ́ mi wá.
2: Àwa gbọ̀ngàn àmọ́ tó tọ́. Ṣé báwọn ọmọ onímọ́tò tẹ̀tẹ̀ sọ yẹn bá bá wèrè ló pọ̀ jù nínú wọn. Wọ́n bá mú ìgbálẹ̀ tó bá ń gba ilẹ̀ yẹn tó ní ẹni tó jẹ ohun mọ́tò bá sọ sí wa gbọ́n màmá kí ló dé ẹ̀ gbọ́dọ̀ mú lọlé ni.
0: Àmì òrírò ẹ̀ ló.
2: Tí mi bá wọn máa gbà bẹ́ẹ̀ ṣe sọ yẹn gangan ló máa gbà sílẹ̀ tẹ́ máa ń sọ pé ẹ jẹ́ kó sínú gangan á ní màmá ṣẹ́ nànà yín ni. Ní tí máyẹn ṣe ń gbà yí ẹ̀ òun ló máa ṣe ṣùgbọ́n o lè ti pọ̀ jù nínú àwọn tó máa kó síta pé kó máa
0: ṣọ́ọ̀bù
2: bàrá ò nítorí tó fẹ́ gbà lọ́wọ́
0: ọmọ mi. Mọ́mí kó mọ̀ jẹ́ pé bóyá a kàn fi àsìkò ara wa ṣòfò pẹ̀lú ètò gbálẹ́ngbàtà ni nígbà dáadáa gba lénìí tó di jókè ìtàjú ẹ̀ sí ní ìdápadà sójú pópó.
2: Bẹ́ẹ̀ni
0: ìjọ la fẹ́ ṣe yẹn dà.
2: Bẹ́ẹ̀ni
0: mọ́mí wa ò kójú bá rọ̀ tán ẹ wá wo ojú pópó ìdọ̀tí rẹpẹtẹ ní.
2: Ṣẹ́rí tó bá káwọn káyìsí tàbí òwòṣọ. Ṣùgbọ́n
0: àwọn káyìn yẹn náà lè ni wọ́n wọ́n
2: jẹ́ ń gbọ́ mi èyí mú pọ̀ bẹ́ẹ̀ mo sọ tó bá ti fún wọn ọ̀nà tí iṣẹ́ tán ni ó ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fi fear of God sí pé owó yìí máa tán àwọn náà máa tán ìbọn ni ó ṣe ni ó ṣe wọn ò ní ṣe rú.
0: Mọ́mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín bó ṣe dáa tó ṣé ẹ̀ mọ̀ pé bábá mú èèyàn méjì mẹ́ta tí gbogbo wa gbọ́ pé wọ́n mú èèyàn mẹ́ta ní ẹ̀rọ pàjá o wọ́n mú èèyàn méjì ní ẹgbẹ́ dá o wọ́n dẹ̀ lo ẹ̀wọ̀n oṣù mẹ́ta o ṣe mọ̀ pé gbogbo wa máa ṣe àgbẹ̀jẹ̀ mọ́ wọn. mommy, you're dafuni. I want you to lose meka. She want to be. She want mommy nuke to.
2: How do you say?
0: Any lost in Jerusalem, she want to be. Go do, go mommy nuke raton. Pure water. Go do this.
2: I want to wa loke lo ma ni efi wale. Efi wale.
0: Mommy, I want she rawade bikwe. Ijoba wa wo gile a wo rakon. Àwọn èèyàn wa ń dọgbọ́n ta ó wá jẹ́ ní ìlọ́po méjì àwa ara wọn ṣẹ́rípà ṣẹra wa.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ṣe mà ẹ dákun torí ọlọ́run ẹyin bá mi ẹyin mọ́ mi tẹ́ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi bó bá yá wọn níjọba burú kí níjọba tún lè ṣe láti gbé òfin ró ẹ ló mà ẹ ló sà.
3: Ẹ káàárọ̀ sà.
0: Mọ́mi wa o ẹ má bínú o ǹjẹ́ jẹ́ òkè di níbi ayé lajúdé lónìí nípínlẹ̀ Èkó Èkó tí wá ní Omega City àwọn kan bẹ jẹ́ pé inú kò tó dáminù tó jò bá rọ̀ wọ́n dẹ̀ máa gbélẹ̀ jáde wọ́n á dẹ̀ ṣí àpò wọ́n á dẹ̀ dà sínú gọ́tà.
3: Bẹ́ẹ̀ni sir, there are so many factors with
0: myself,
3: I'm a factor. Government is a factor. Society is a factor. Community is a factor. Ọ̀hún ti tọ́ba dín pẹ̀lú gbogbo factors yẹn la tó lè rí ṣe dáadáa. So many factors with àwọn náà máa wọ̀ wá gbélẹ̀ náà. Wọ́n máa expect wọn, ó máa tún dà padà sínú gọ́tà ni. So there are so many factors to it. Until when we are able to deal with it, that is where we have a better Nigeria, sir.
0: Ah, Olorun sanu wa o. Mommy wa o. Mommy o. Ani mo te wa njo gbo. Mo lo ti pe baba iyawo mi so, mo tun koja mi kan won tun so, pe awon ti won ko le kodo ti, pelu pe won o wa, imi nu won wa laarin osu mejo, won ni won tun wa ti wa fo won ko le. Won lo fo ko o bill se lo to ni.
3: Sir, be ni wa tun lo mu won le, awon ti wo so wo won.
0: Eh, she said,
3: there are so many factors that are
0: affecting
3: Nigeria. Until when we deal with it ourselves, that's where we have a better Nigeria.
0: Ah, Mushi Mewa.
3: That is it.
0: Comrade, oh, Bioye, look at him, I call that Mushi. Hey, Baba, Musa, I guess, eh, Rotor, so. Nigga, tell what, Bowo. Like, check, eh, I yak, I contact, eh, one, you know, I go, no, to back, one, very, hello, eh, to your long, all of my channel. Eh she said ebe agbo e tu wa n fowo kun e wa n le ri pe e ti le awon eyan hello e tu wa lori abebe hello ebi mi ko o eh seri kini yi ti n ba so ma gbagbe mi mo boya e ba mi sakiyesi e eyin temi te wa lori social media ogbeni kan awon to ma ra irin condemn phone condemn torchlight condemn television condemn television condemn radio, condemn kafaya, condemn kudi, condemn tope. O de lo ji ino street light yo. Ino to mole o popo no, ino ye wa je sola. Ino ye o je kun to pe sola ni. O de en lu lo. Mi mo boye ba pale lo social media. Ah, Nigeria ji no. Ibi an lo ji, a ji ga, hello.
2: Hello, ma, hello, sir.
0: Ah, inu mi ti edo, en mo mi na ipe la roi. Yes, ma.
2: Oh,
0: ewa won to dunju nigba ti e wa nja ija yen be eyan mewa ba jade meso ni o gbe leyin eni yen pe wahala ya ti podu gbogbo nkan ni o telemu ala o ni nkan le mo laaju awon iya tun waye maya se le ko ma kole ni e de kole kole o ko ni o kole o ko ni to kole na da ese mefa ni abi se mo pa run
2: be ni
0: mommy ijo la be se le da a de se barometer a de se barometer
2: nigeria nigba ye di agbon won bi won da ti won ba ti kole environmental bayi ese kese no ma nko
0: mommy, mommy, check mommy. Nigba ta ba si environmental ojo Saturday kan. Lati ojo Sunday to tele fun odidi ogbon ojo adube si da egbe si popo. O npada bo wa bo wa o. Se gbo ekun mi to lo nbo, o lojo odun ma le o ekun mi ma po gan.
2: O ma le.
0: Ah, mommy, se le yin ga soke sa. Se le yin ga soke.
2: Omi yo wa le.
0: Ah, omi ah eh ti ro mi.
2: Ah.
0: Mo e je kun ma da e siti dara lara pere. Eh ti ro mi. Ah, mommy eh. Eh, emi nso temi o. Emi nso temi o. Kini yi, emi ati elelebi o. O se ajo obirin, oko gbogbo obirin ni mi na tele na. Hello, e ba yin radio e lo le o. Ohun ti mo le fi pa ipe ni e o. E pare radio e patapata. Hello.
2: Hello, e ka. Hello, e ka.
0: Erama.
2: Mo
0: mama wa ah gbo mi dada lejo to den du labele o ri mi lara e papata o ya
4: hello
0: yes ma
4: mi laye ojo lati abule gba
0: era ma
4: yes ma e jo awon mama to bi a si ni super labule gba
0: yes ma
4: o ma gba gbogbo ido
0: oh ni waju olohun ti yun se gbo o se ri pe ona waji oko ijoba ipinle ko ni bi a o ti mama e menuba pe won ma gba gbogbo egbin idoti anti fatima o je won boya mo le pe won pada boya mo le pon mo lati gbo mo fe ke gbo lenu arabirin e mo ko ri ni hello e je ma so gbo ti wa pe anti fatima e pada hello
5: hello papa lot
0: yes sir
5: e won ku te ko
0: yes sir
5: e won nu ma du ko lo program mi de baro
0: ko ah won kai mi la won du mi
5: cheri be ere ko te so yo o da mi mo bo se nja mi je lara cheri Dosgin ati environment ati last word o si
0: eh
5: o si wa ladugo wa awon mo ti wa ku
0: a de me se mi lola
5: there opportunity for ojojo to ro yi
0: eh
5: awon eyan wa se ku o ma lo opportunity da
0: ah
5: wa so pe ha se bi joba na ni awon lo ma lo ko
0: ah eh je lo alaba samuel gbogbo odo ti te ba da sinu ko to da minu tori pe won wa ko o nlo sinu kana ni kana yen ma ku e ku mi ma sele omi ma gba ile awon kankan wahala denu o he
5: be ni nkan tawon kan ma se na wo fojo ti ro je ka won da sinu kana
0: ah ah
5: ma be joba ni pe awon loma to ba ti ko ti ko kini ero ba letter of submission ko le work o ni wa to ba sort gbugbu awon solution yi lot lo si ko lo di pe eh imi dekin to ba ko kini enu quarter bayi ko wa ku
0: ese inu mi dun pe en so to ro la ro yi ari ma ko lati mu se eh mo binu mo wa number arabirin yen ni o fatima ti won pe lenkan mo fe pe won pada se dodon ni kin pe won pada mo fe gbo lati nu ti oko ijoba tori gbogbo a ma ni dan phone awon dan phone yen ni won e gboro kororo si ni won kini kan kini kan won leto ejo se bi a o ti no leto ti bi a o ti fi le ma mu egbin nu oko e to fi le ma gba morogo awon ton pe number yo je ri anti mo tin pe anti yen mo tin pe anti fun mi layo fatima oloruko won gbe jade e wo seri e ma si mi gbo o ah wa lati wa benu atedu e to gba le bata o emi wa lara won to so pe e won ti mu egbin nu oko e to fi le gba morogo awon ton pe number yo je ri anti mo tin pe anti yen ki anti fun mi layo fatima oloruko won gbe jade e wo seri e ma si mi gbo o ah wa lati wa benu atedu e to gba le bata o emi wa lara won to so pe e won ti de ba gbagbe lori eto layo fatima oloruko won gbe jade e wo seri e ma si mi gbo o ah wa lati wa benu atedu e to gba le bata o emi wa lara won to so pe e won ti de ba gbagbe lori eto ya gbin odu o ye ki joba ipinle kogun kan sara si wa pe ah igi igi wa tenu mogi ogun hello ma hello mo de pe anti yo de nka lo o hello lori olohun ah hello oh o den dun mi o dun mi o dun mi se ri kini kan ni mo mo to da mi loju o orun yabo ni o ki nse oro enikan o gbogbo wa lajo wa lenu e o tori gbogbo ala lowo nbe o bi eko se da loni yes sir
6: hello lare wa le ma konpe
0: yes sir
6: o ti gba ti gbogbo wa ta ba so to lorilede yi to le tese waju e mo je atara wa gbogbo ile ta nkan so yi awon imori ni tin ba rin loju titi ti won ma drop moto wa gbe na jade lati nu moto wa drop e si egbe titi bayi side amọ mi ara ro mi bus up mi ana paja e lo be e lo wo
0: e sa o ma da o ma seri awon ara ro mi yen o ye ka won kai lo ku eyan bi eyan ogun tabi koko bi ogbon e mo ta won ti e tu wa baje le lori oju titi ni koko won da si o won tu wa da sinu bi out lane
6: ah sa o wa ada ogba
0: ah
6: oni gba ta po oto oto oto lo n gorile de leke to ba so oto lo rede yi ira yo le
0: ajina si mo toto ojo lo de lo n bo yi won de loju odun ma ni agbara apere la de ti ri yabi
6: ah mi
0: fa oda mo ti gbo o a so nipa ti ade oluwa ade folani oko ade mr pilot pe o se iwon to le se o tori kini hey emi n so temi o emi n so temi se ri kini yi o bere lati odo emi ati e o o bere lati odo emi ati e nitori pe kini ti wo ba se temi se

kíkọ́ parí lago mẹ́jọ àbágo méje dúó jẹ̀bú títí ilé wa mọ́ lọ́la bọ́sọ́nà Èkó èmi sọ tèmi o àbọ̀ lọ́run gbogbo wa o mi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ kàyéfì iṣẹ́ kàyéfì tí mo ń sọ òun ni arákùnrin tó lọ jí irin stick akùnkẹ́ ń fẹ́ dúrà aláàjì dandan ọ̀túnba adéwálé àlàzà abálẹ̀wálé ọmọ balógun amúkí aláàjì ṣáká àti kàrí aláàjì ìṣọ̀kú ìdọ̀bálẹ̀ mi rèé mọ́mí aláàjì àṣúgbó àpòdúgbò ìlú asán ní ẹkọ́ aláàjì mọ̀ tòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ láyé àti láyé àlùbáríkà jímọ̀ ní ọlọ́run tàrí ẹ̀ sínú ayé yín aláàjì tafik irinlọmọ sherman atan níyànà sọ̀rọ̀ mú kí yín o bàbá mi dáadáa aláàjì musiliu bàbá túndé badu finest of the finest aláàjì aláàjì ó yẹ kó ti yé yín o nbó máa ti lọ gbà á aláàjì ká máa sọ̀rọ̀ ju oobi oye nuga nuga property arimakov gomusi ló ń jẹ́ bẹ̀ aláàjì kọ́ fàkẹ́sà kẹṣúró pastor sunday àìsàn gbogbo yín mo kí o aláàjì adéọlá làwà mo kí yín dáadáa mo kí yín dáadáa mo dẹ̀ kí aláàjì sáyé yẹ kí akéèjẹ olórin márúwá gbogbo lè po kìnnìún mo yẹ aláàjì ọ̀tún lára fi ọ̀kan láwọn akànnì bismuth ẹ bá ń kí aláàjì o ẹgbọ́n mi kọ́mọ́lẹ́ mo bọ́lájí mustapha àkànbí o ó tó jọ́ mẹ́ta bàbá kò ní bàjẹ́ fún yín o mo kí yín o gbogbo ẹ̀yìn ucw ànímọ̀ṣọ́ lápapọ̀ musuf olórí oko aláàjì kọ́mọ́lẹ́ mustapha mutu musuf olórí oko kọ́mọ́lẹ́ ọ̀nàrẹ́bù ọmọ tọ́lání ìfẹ́ adédáyọ̀ obama serious tọ́lání serious aláàjì tajudeen alao area commander ẹkú àṣekú ọdún ẹ̀sìnkú ọlá jimọ̀ tòní kọ́mọ́lẹ́ aláàjì adéwálé sàràfàdín bàbá sadé bàbá mi dáadáa àfáà mi nu mo dọ̀bálẹ̀ mo kí yín o bàbá sadé ẹkú ọlá jimọ̀ tòní ẹkú àṣekú ọdún iléyà ẹ̀mí yóò ṣọ̀pọ̀ láyé àti láyé wa ẹ̀dáadáyọ̀ akínsọ̀yà olórí ẹbí nínú ibùdókọ̀ gáràjì àrùnpájà ní jẹ́bẹ̀ ẹ̀dá olúwa tó yàn ṣọba bàbá má ṣàgbàlù bàbá mi dáadáa ọlọ́run ní fín sílẹ̀ aláàjì isiah ti kàrẹ́ aláàjì isiah abbas nìyẹn isiah abbas ẹ̀ ràn mí dá o èmi ò gbẹ̀ràn méjìlá o ẹ jẹ́ ó tó bí abi 40 ẹ pè jẹ́ nítorí mi lẹ́jẹ̀ pẹ̀ràn ni isiah abbas mo ti ẹ̀ jẹ́rìí wà á ṣe jù bẹ́ẹ̀ lọ easy ẹ bá ń kí kọ́mọ́lẹ́ sa fatai amusa safeti ní àrùnpájà sí àmà ní gbogbo sẹ́lá ọdún mo dárúkọ yẹn alálùbáríkà alága ẹ̀yọ́ àdúrà ní àrùnpájà níyàn àlùbáríkà ọlọ́run òde ní fínlẹ̀ lọ́la àwọn ọdún muhammad salami wa sara tẹ́ ẹ bá dé kóòtù kọ́mọ́lẹ́ ọmọdọ́lá ọ̀la jẹ́jẹ́ gbogbo kóòtù ní ẹ̀bì jẹ́jẹ́ o ẹ bá mi kí kọ́mọ́lẹ́ aláàjì garri sẹ́wọ́n tó ọmọlúàbí ni kò ní bàjẹ́ fẹ́ méjì lágbẹ́ ọlọ́run aláàjì wàṣọ àbáyọmí lẹ́gbẹ́dá aláàjì said ọ̀kẹ́ kúndayọ̀ scoldy wordbest aṣẹlẹ́yà mi gbọ́n kankan scoldy òun dá yìí tọrọ lọ́wọ́ yín o scoldy wordbest òun dá máa pariwo yín fáráyé o aláàjì said ọ̀kẹ́ kúndayọ̀ jẹ́ lẹ́kan aláàjì tajudeen ọ̀jì amọ́lẹ́sẹ̀ ọmọ balógun àkọ́kọ́ ń lo agege president pápá àṣàfà resident forum mo kí yín o adéolúwa adé fọlání okọ ayélujára tèmi láti fàdọ́rọ̀ olúwa àgùnà ìkìlọ̀ lóòótọ́ ètò ọ̀pọ̀ jimo alayo láṣẹ o baraka juma ẹ ṣe o akópalẹ̀ mọ́ environmental ẹja àtọ̀lùfín ìjọba o àsìkò tán ní a máa jáde kiri ẹ mọ́ jáde kiri o ẹja tán yọ ká wa ṣe fún àǹfààní ara wa ni o wọn lójú ọdún yóò pọ̀ àbọ́lọ̀ lójú gbogbo wa. Ẹ jẹ́ ń lọ jẹ̀bú òde fojú di ọba ẹ má rìn ní alẹ́ o ìlé dáwó o ìlé àní lábúlágbọ́ ọlọ́run.

lọwọ Ọlọrun ọba kọ Lajimọ tẹni kì pa ojú tori fi kiki na lọmọ lọ abi ti bẹrẹ atupẹ lọwọ Ọlọrun ọba to se ka ri jimọ lo jimọ aladun jimọ ko kan yo su karun to ju ari laja ma se lopin mi wa o ajadi.

0: sọ́lá bá lógun lórúkọ mi kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú láàárọ̀ tèmi.
1: ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi aláwọ̀ àbí tó tún jẹ́ òṣèṣe fún wa lónìí láti wá sórí ètò yìí ètò yín ètò wa kókó inú ìwé ìròyìn bond fm 92.9 onígbòǹgbò kẹjà nípínlẹ̀ èkó pendo francis lórúkọ tèmi.
0: nínú ìwé ìròyìn daily trust láàárọ̀ tèmi látàrí àwọn àhesọ ọ̀rọ̀ kan tó jáde pé ní saudi arabia níṣe ni àwọn ìṣọ̀kan gúnlẹ̀ síbẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ orílẹ̀-èdè saudi arabia wọ́n máa fọrin láàárọ̀ tèmi pé ẹ má fọ̀rọ̀kọ̀rọ̀ káwọn lẹ́nu o kò sí nǹkan kó jọ pé àìsọ̀kan ó jáde ó ṣẹlẹ̀ ní saudi arabia fáwọn tó lọ sí aji ti ọdún yìí o ní iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ní orílẹ̀-èdè saudi arabia náà máa ti fọrin ọ̀rọ̀ yìí látàrí àwọn ìròyìn kan tó gbọ́ pé àwọn àìsọ̀kan bẹ́ sílẹ̀ ní fún ti tó máa ṣe àwọn tó wà ní aji ti ọdún yìí tó ń ṣe aji lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí iléeṣẹ́ náà sọ̀rọ̀ tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ náà tó tẹ àtẹ̀jáde kan jáde ó ní kò sí nǹkan tó jọ ó ní gbogbo àwọn tó lọ sí aji pátá àtọkùnrin àtọ àti gbogbo orílẹ̀-èdè pátápátá ó ní ni ètò ààbò tó péye wà lórí wọn pé kò sí nǹkan tó já sí pé àìsàn kankan ò tí ẹ búyọ lásìkò tó máa ṣe aji náà àtìgbà tó ń ṣe aji lọ́wọ́lọ́ àtìgbà tó ń parí ẹ̀ ó ní gbogbo ètò làwọn ti dé kódà ó ní bíi mílíọ̀nù kan ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ òun náà ni gbogbo àwọn elétò ààbò tí wọ́n túbọ̀ kalẹ̀ fún àwọn tó máa ṣe aji ti ọdún tí iléeṣẹ́ tó rí sí ètò ìlera ní orílẹ̀-èdè saudi arabia tó ń gbé kalẹ̀ fún ó ní nípa àdéhùn kò sí nǹkan tó jọ pé àìsàn kan ó gúnlẹ̀ pé ayọ̀ àtàláfíà ni gbogbo àwọn tó ṣe aji náà wà kò sí àìsàn kankan tó dojú kọ wọ́n kò dẹ̀ síṣòro kankan tí wọ́n rí lásìkò tí wọ́n ṣe aji ní saudi arabia yẹn ti aji ti ọdún yìí wọ́n á sọ fún àwọn tó wà ní àwọn orílẹ̀-èdè káàkiri pé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ nípa ọ̀nà pé àìsàn kan gúnlẹ̀ àbí kinní kan pé wọ́n ní ẹ̀dánù bí omi ṣọwọ́ ni o kò sí nǹkan tó jọ gbogbo àwọn tó lọ sí àtọ́n ṣe aji tọdún yìí ayọ̀ àtàláfíà ni gbogbo wọn kò sí nira bẹ́ẹ̀ ni kò sí àìsàn kankan tó gúnlẹ̀ sáàrin wọn ẹ lọ sínú ìwéèrè daily trust kẹka láàárọ̀ tèmi.
1: tó bá lọ saudi arabia jẹ́mi ó padà sí ìpínlẹ̀ kogi lórílẹ̀-èdè wa nàìjíríà nípínlẹ̀ kogi lórílẹ̀-èdè nàìjíríà lówùrọ̀ tòní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ó sọ fún tani o sínétọ̀ ẹ̀kọ́kọ́ oní àfàró kó sì dúró náà ǹjẹ́ báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress káti ẹ̀kúkú sọ báyìí wípé ọ̀rọ̀ òṣèlú màríbá kan ní ìlà oòrùn yẹn ìlà oòrùn kogi látàrí bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn ẹgbẹ́ òṣèlú all progressives congress bó ṣe ń sọ fún sínétọ̀ jubri isa ekoko wípé kó lọ wá bí rọ́kúnlé náà kó sì dúró náà látàrí aáwọ̀ tó ń fà kájà kan èyí tó ń ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù rẹ̀ tí í ṣe wọ́ọ̀dù odù ward 2 níjọba ìbílẹ̀ dẹ́kíra nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé wa wọ́n sọ di mímọ̀ wípé àwọn àgbààgbà àtàwọn tọrọ kan lẹgbẹ òṣèlú apc ní wọọdù ọhún ni wọn bẹrẹ sí ní fárígá o tó ń sọ wípé sẹ àní láṣẹ ìwà aṣòfin yìí kò bá àwọn lára mu àfi kó sì kọkàn ṣe kíni o kó sì kọkàn lọ rọkúnlé ìdí rèé tí gbogbo àwọn tọrọ kan tí wọn ṣe fẹnu kò pé kó tẹ sì kọkàn lọ jókòó ná wọn suspend rẹ ni gẹgẹ bí àṣẹ ilé ìbò sì kọkàn lọ jókòó ná ń gbò bá yá àtúntún rò àtúntún ẹ pè padà inú
0: ó dá nínú wẹ́rọ ní tẹlígà ní mo tún padà sí láàárọ̀ tèmi o kí n kọjá lọ sí ìpínlẹ̀ anambra ní nàìjíríà bó ṣe sọ lórílẹ̀ wa nàìjíríà ǹjẹ́ mọ̀ pé gómìnà soludo ti ìpínlẹ̀ charles soludo ti ìpínlẹ̀ náà lánàá òde ló mà sọ gba àwọn tó ń ba iṣẹ́ papọ̀ àwọn akọ̀wé ní ìjọba àbílẹ̀ àwọn tó ń ba iṣẹ́ àwọn akọ̀wé àgbà àti àwọn agbanimọ̀ràn pátápátá ó ní tá a bá máa free 2030 bóyá tí ìṣàkóso mi ìmàgbọ́ ní gbogbo àwọn nǹkan tó bá jẹ́ tí tó wà nílẹ̀ àyíká ẹ jẹ́ àṣẹ lólórí ẹ tètè máa kọ́ sílẹ̀ pé ẹ lè sọ wípé nígbà ẹ tó bá máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ nǹkan báyìí ni o kí ni bàbá yìí tó fi sọ̀rọ̀ nínú ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn ṣàkóṣàkó nínú ìjọba náà ló ti forí ìkòkò sọdún fún gbogbo àwọn tó ń ṣe pátápátá ó ní ọ̀nà àbáyọ kan ètò kan tó ń gbé kalẹ̀ ó gbọ́dọ̀ ṣe ìṣòro fún àwọn aráàlú nípa àdé gbogbo àwọn tó wà nípò kan sí kejì ó ní gbogbo òwe tẹ́ẹ̀ máa fi sọ pé tó ó tó gẹ́ o eléyìí tẹ́ ṣe náà tó nù sọ́jọ́ ó ní kẹ́ẹ̀ ti máa kọ́lẹ̀ sí kó tó di 2030 kí ni nígbà tó wá ń sọ̀rọ̀ yìí mọ̀ pẹ̀lú gbogbo àwọn tó wà níbẹ̀ ló wá ń sọ fún wọn ó ní ǹjẹ́ ẹ mọ nǹkan tó ń ṣe pèpàdé ó ní àwọn ìgbésẹ̀ kan tí wọn fẹ́ gbé láti jẹ́ kí ọ̀nà àbáyọ kó wà fún àwọn ìṣòro tó ń kojú nípínlẹ̀ náà àti àwọn tó wà ní ẹ̀ka iléeṣẹ́ kọ̀ọ̀kan ó ní àwọn iṣẹ́ kan tó ń ṣe ó ní kò bójúmu ńṣe ló ń tako ìṣàkóso ìjọba ló fi sọ pé gbogbo àwọn tóun fètè báyìí ẹ kọ̀wé àkọsílẹ̀ yín gbogbo tó wà ní àkáwọ́ yín ẹ kọ́ sílẹ̀ bákan náà kẹ́ẹ̀dẹ̀ gbáradì pé tó tí ó bá ti 2030 o kò sí nǹkan tó jọmọ́ pẹ̀lú pò tẹ wà lọ́wọ́lọ́wọ́ àyè gómìnà ló sọ bẹ́ẹ̀ o ní ìmọ̀ ìdí tán fi sọ ṣùgbọ́n bàbá ẹ̀ ló ní ibì kan ìdí ọ̀hún kókó báyìí tẹ bá lọ sínú ìwé ìròyìn ní telegram ẹ̀ kà lẹ́kùnrẹ́rẹ́.
1: ipinle nazara wa ni mo gba lo tara tara bayi o nje je mo wipe awon ololufe en to ti fi gba kan ri je oga agbalese olopa lorile ede ye adamu awon ololufe ma ti fe gbe oselo progressive congress apc le won ti lo darapo mo egbe oselo sdp lowo lowo bayi nje bawo lo se sele iroyin fi ye wa wipe awon ti won je ololufe oga agba tele ri ohun ogbeni mohammed abubakar adamu ni won gbe igbese yi latare wipe eto edibo abele eyi to wa ye nipinle ohun last fun ti awon to fe dije du ipo gomina nipinle ohun ni ipo to edibo abele yi won ni ko se kini o ko sorry fun mohammed adamu won ni idire ti gbogbo won se pa ohun po ti won so wipe kaka ka won duro se gbe oselu ohun ka won kuku gbera pa ka won lo se gbe oselu mi ti se gbe oselu sdp iroyin fi ye wa si waju si wipe eto idibo abele ohun wipe senator aliyu ahmed wadada o ni eto edibo abele ohun lo sarare fun o idire ti won fi parapo ton fi penupo ton fi ni pe se ani la eto idibo abele ti won se yen mago mago wa nbe ko si se kini o ko so to kankan nu e kawon kuku ta re ara won kawon gba nu egbe oselu mi lo ti se egbe oselu sdp nipinle nazarawa e re le ka lo ro toni nu we ro the nation to jade lo ro toni
0: latari ibo si pogbogbo na lo ma tun je npada kin teba sinu we ro ni telegraph la ro tini je je mo wi pe eni to je egbon fun gomina lowo lowo ni ipinle rivers yen similaye fubara o ma so la ro tini pe to o wu mi o wele dawun o lati se pe ko na di gomina ni ipinle rivers ibo ba lodun 2027 kini baba yi lodun gba to n gba mo to si awon egbe oselu ndc Democratic Nigeria Democratic Congress to won gba pe ani e ma bo sinu egbe awon bo ni oro se je ngba to n ba awon akorin soro leyin gba ti won se pade papo to para ko mo egbe osulu ndc lo ma ti fon ori ta ba wo situation iyen bi soro ipinle river bo se risin o ni e ma ka nu ni tori pe kini won je mudumudu ijoba ti wa tiwa bo te je pe egbon lo je fun subada lowo lo gomina ni ipinle rivers egbon lo je o ni okohun o ti tori pe on je egbon o ni soro ta won yan koju ko si mudumudu ijoba ti wa tiwa lowo lowo ni ipinle rivers o iyen kini o ni eto abo ogun opeye o ni aarin gomina ten to je gomina ni ipinle na o laarin won o tun gonrege ba o ni ipinle se ma wa duro dada ni o se dun yoto nba ta won eyan fi ma la ni fokan ba le o ni gbogbo ele awon osoro to wa nibe lo pe to ba ipo gomina ni ipinle na gbogbo e ma je atunse won o ni gbogbo nkan ti ohun to je aburo ohun to wa nbe ohun o ni wo se gbon se je egbon awon imo to ni lori oro oselu o ma do ton ba le dibo won to fi di gomina ni ipinle rivers egbon e ni o lo so be iyen ambassador blessing fubara lo so pe ipo gomina o wo ohun ninu egbe oselu ndc ti bo ba 2027
1: o da na inu egbe oselu ndc lemi na wa to ba lo ipinle rivers je mi o mo rile ipinle abia ni ipinle abia lo ru to ni njaje mo wi pe egbe oselu ndc nigeria democratic congress eto edibo abele yi ti won fe se fa won to fe dije du ipo disi ilegbun asofin agba ile wa lola ode yi o ni won ti sun siwaju bayi latari awon kudiekudie kan eyi ti o foju won iroyin fi ye wa wi pe igbese yi waye o lati fi le re wi pe awon eto to ye ohun ni won se ni wa ti ri wi pe eto edibo ohun o lo bo ti to ati bo ti ye won wa fi n ya awon eyan ilu wi pe ki won fokan won bale o eto edibo abele ohun yo si waye laipe laijina nigba to soro eni to je agbenuso egbo selu na nipinle abia ogbeni emeka okoro o so di mimo wi pe eto iyen egbo selu ndc o lo ti gbaradi o si ti wa ni digbin lati se kini o lati le ri wi pe egbe oselu yi o jawe olubori lasiko eto edibo gbogbogbo todun 2027 e lo ka inu were daily independent to jade lowuro toni
0: ninu were ni telegraph laaro ti gbogbo omo nigeria ja tete sa gbogbo agbada wa ka ma pada soko aro emi ko mo so eni to fe du ko si pare ti bo ba todun 2027 ninu egbe oselu AP ona lo ma so di mo alagba kazim lo ma so oni ta ba wu ta ba tete won na bayo si awon oloselu to wa lori omo won wo ona kan abi keji lati ba lati je ki nigeria ko pada si oko aro won ni ti aba gbagbe laye ologbe aba ta gba yen dark days ni won pe ni gba yen won ni ta ba fe pada si be ka tete won na bayo ka jigiri lowo kan lati je ki igbo to ko de ba nigeria ngba ta alagba gbe nga olawepo azim to n so ri mo lano de ngba to ba awon akorisan latari igbaraji fun ibo 2027 ton fe du pare ninu egbe na o ni gbogbo awon igbese ti won gbe iyan akọ party lo ti fe jo o ni gbogbo awon igbese ta won lo se lu kan gbesin ati awon kan to n ti ijoba da lo wa to wa lori alefa to n ti won leyin lati je ko si to ma wa nbe si o ni awon gangan ni gi woroko awon ago aro woroko to n do be nu ta ba tete wo na bayo o se se ki nigeria ko pada si oko aro o wa ro gbogbo awon oloselu patapata ati awon to n se ijoba lowo eni eje ka wo na bayo koro wa ma da bi igba ti olugbe abata wa nbe to e gbogbo nkan lo bo se ko lo ti gbogbo e kan dududududu ko ma ba ri be eja ti se wo na bayo si oni bo se fe du ko si pa ninu egbe oselu akon party to n ba ti le wo te ti kadara si olore te peno kan bayi o na lo ma lo sa eyo kan na 4 years to ma lo nbe oni ati ma lo pe won lo dun meji meta yen oni ona mokururu ni kan le da gbogbo eje kan le ko gbo e sa pa ara won sugbon won ni se be o ti kadara ba le se olore to du ko si pade ni 2027 ni telegram lo sodi ma la ro tini
1: iwe royin the nation lo bo si mi lowo lowuro to yin pada bayi o nje bawo lo se so iwe royin to bo si mi lowo yin so de mimo wi pe egbo oselu Allied People's Movement amo si APM o ma ti kede lowuro toni wi pe allied people's movement o ma ti kede lowuro toni o wi pe omoba laja adeoye ohun na ni yo je adije du ipo gomina labiasi egbo selu ohun ni fun ti igbaradi eto idibo gbogbogbo todun 2027 eyi ti o nbo lona iroyin fi ye wa wi pe ogbeni adeoye ni o je gbaju gbaja onisowo ni to si wa je wi pe lowo lowo yo egbo oselu APM won ti parapo won si ti fohun sokan wi pe ogbeni adeoye yan mo balaja adeoye ni o je adije du ipo gomina labiasi egbo oselu ohun ni ipinle eko ti o ba fi di asiko eto edibo gbogbogbo lodun 2027 on so di mimo egbo oselu yi so di mimo wi pe iyen alaga egbo oselu na ni ipinle eko ogbeni godwin on so di mimo pe se ri omo balaja adeoye oh oni ta ba so wi pe ke ni imo nipa oro oselu o ni bambamu o si o to o kaju e lati dije du ipo gomina tabi ase egbo oselu ohun ni ipinle eko eloka ninu we royin the nation to jade lowo toni
2: ore ni mo le nkan ma rin kaakiri ara ebi kokoro tabi bi aran ara tun ma yin oleyin we egbe kan ara e ma nputa itai ah ija fara lewu o
3: ore mi paja paja nko iso ara fifa so owo adeze to nkuriri guta itai
2: gogo gogo ogun teyan le lo ko royin e

0: Wow, vegetable service oil, making it rich in omega 3 and 6. It's cholesterol free and enriched in vitamins A and E. Available from 1 liter to 25 liters packages. Wow refined vegetable oil is available in all markets and supermarkets across the nation for retail and bulk distribution. Please call 0704007149 or 0802306714. Bow vegetable oil is produced, packaged, and distributed by Boran Foods Limited. Number 26, Ankuti Bus Stop, Lagos Ibadan Expressway, Ibafo, Ogun State, Nigeria.
1: Fẹ́lọ́ni ká ẹ pléè.
2: Ó ti àtò náà fẹ́.
1: Hip hop ní ká pléè jọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
4: Ah, dèrò ńkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ kánú ijó alẹ́ òní. Ẹ dá yànmọ́.
1: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó mù?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
4: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fà kókó ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
5: Airtime don't finish, I don't get money to recharge. Or your data don't finish, and you not get money to solve. The GC Bank airtime and data load day for you anytime. Just dial star 737 star 90 hash to borrow airtime. And star 737 star 91 hash to

0: Koko nu woro yin te si waju la ro teni mo si kale sinu woro ni telegraph o latari gbogbo 2027 ti aba gbagbe lojo isegun to koja o na ni ile ejo giga to fi kale si olulu abuja lo ma danu bi omi sowo latari o kina danu ejo to n gbe lo si waju ile ile ejo giga na bi pe so sese ki alagba Jonathan ko leto lati dupo sipo are ti mo ba 27 ti le ejo ni akosi nkan to buru nbe gbogbo ejo ton fi ta ko tele won danu bi omi sowo nipa di eya won abala kan mi egbo osulu PDP ma so laaro teni eleyi to je pe kabi itura pe to je asiwaju won won ni ojo Saturday yi ni o Saturday ele ta wa yi to ma bo si na ni won ma se ayewo finifini ati to de ma fa gulo Jonathan oloye gulo Jonathan kale gege bi en to fe dupo sipo are ninu egbo osulu PDP ti mo ba 2027 nígbà tí wọ́n sọ̀rọ̀ ní mọ̀ nínú àtẹ̀jáde kan tó jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ náà fún ẹ̀ka ti tùràkí ìyẹn PDP ti ẹ̀ka ti tùràkí ìyẹn alàgbà Theophilus Sham àti gbogbo àwọn tó kù náà ni wọ́n ti sọ láàárọ̀ tí náà ti forí ìkòkò sọdún pé tó bá máa fi di ọjọ́ Sátidé báyìí wọn lòun náà ni mo fa olóyè Jonathan gbùlọ Jonathan kalẹ̀ gẹ́gẹ́ bí ọ tó fẹ́ dupò sí ipò ààrẹ tí mo bá yá 2027 nínú ẹgbẹ́ òṣèlú PDP ní telegraph kó sọ ní mọ̀ láàárọ̀.
1: Ìwé ìròyìn The Nation ló ń rọ tòní o Abga nípínlẹ̀ Taraba ọmọ àti sọ di mímọ̀ wí pé ẹni tí yóò díje du ipò gómìnà lábẹ́ àsì ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní lásìkò ètò ìdìbò gbogbogbò 2027 òun náà ni ọ̀gbẹ́ni Chidi o wọn lòun ni yóò díje du ipò lábẹ́ àsì ẹgbẹ́ òṣèlú yẹn ọ̀gbẹ́ni Danjuma Umaru Chidi wọn lòun ni yóò díje du ipò gómìnà lábẹ́ àsì ẹgbẹ́ òṣèlú Abga níbi tí ètò yìí ti wáyé òun náà ni Jalingo lákò ètò ìdìbò abẹ́lé èyí tó wáyé lánàá òde yìí nípínlẹ̀ Taraba ẹni tí ó jẹ igbákejì alága ẹgbẹ́ òṣèlú Abga ní ẹkùn ìwọ̀ ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Amiru Amaya Fugu sọ di mímọ̀ ó wá ń gbóríyìn fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó fi mọ́ àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin tó fi mọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo fún bí wọ́n ṣe ṣe ètò ìdìbò abẹ́lé ọ̀hún ní ìrọwọ́ rẹsẹ̀ tí ò sí gbọ́mi sí omi òto tí ò sì sí fà á kájà ní báyìí wọ́n wá sọ di mímọ̀ wọ́n ní Chidi ìyẹn ọ̀gbẹ́ni Danjuma Umaru Chidi wọ́n ní ó kájú ẹ̀ ó sì kojú òṣùwọ̀n láti díje du ipò bẹ́ẹ̀ sì ni àwọn ní ìrètí àti ìgbàgbọ́ wípé yóò wọlé sọ bí elépọ̀ tí ó bá fi di àsìkò ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ẹ lọ kà á inú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní.
0: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ ogun olólùfẹ́ wa pátápátá ìfẹ́ ìkólú ọjà adúpẹ́ lọ́wọ́ yìí lónìí tọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣe tẹ̀tẹ̀ tí ò bá tí ì sí abọ́rọ̀ ayé àti lórí pápá
1: kókó tí ì
0: bùṣe kí sọ́dábà lógun lórúkọ mi ẹ ṣe tẹ̀tẹ̀ ti wá
1: pẹ́ndọ́ pẹ́ndọ́ francis lórúkọ tèmi o kókó ṣe kí ni ó ń tẹ̀ síwájú.
2: Kékun ni o gbọ́ kó sọ fún toko kájọ gbọ́ kúrò fún ọbẹ̀ wípé ètò gbalẹ̀gbẹ́ta olóṣooṣù ìlú Èkó yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó ń bọ̀ yìí laago mẹ́fà àbọ̀ ìdájí sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Ní báyìí alága ìjọba ìpínlẹ̀ Ibà LCDA Honorable Jubril Abiola Abila ń ké sí ẹ̀yìn olùgbé ìlú Ibà àti agbègbè rẹ̀ láti dákunjáde ṣe ìmọ́tótó àyíká ayé lọ́jọ́ Sátidé yìí nítorí pé àyíká tó mọ́ tónítóní ni àlàáfíà ń gbé ẹ̀yìn ẹgbẹ́ bàbá onílé ìyá onílé ọ̀rọ̀ yìí kàn yí o ìyálọ́jà bàbá lájà.

0: Fọlọmọlanke olodi sofi moto to ilu Eko olukede ni alaga ijoba ibile iba LCDA honorable Jibril Abiola Abila lo ro gbogbo wa lati fo ilu mo toni toni
1: oro aje mare o ore jajo se dabi ati mami e ti ti wa polowo
2: Bọ́ọ̀tẹ́lọ́ni kẹ́ẹ̀pẹ́
3: ló sì fàṣọlá fẹ́.
2: Ibọ̀ ọ̀gbìn nípa pẹ́ jọ.
4: Ṣé ilé ìjọ ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa, ẹ wá ń bá sọ́rọ̀ ìjọ.
3: À dèrò ǹkẹ́ lẹ́nu ẹ, èmi ti fọ̀ kánú, ijó alẹ́ òní, ẹ dáyàn mọ́.
2: Ọbẹ̀lẹ́ o, kí ló fa tó tó mù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ̀ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́ gidógun ṣe o, mo ní egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀ pánù.
3: Tó jẹ́ pọ́nà ló yọ mí, lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí, àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, dìde mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20, Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, kò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀ pánù.
5: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbìlódù ìlú mọ̀ta oníṣègùn ìbílẹ̀ tó ń fi orí àti gbòó ṣọmọ aráyé lórí. Ìwọ́ tó bá níṣòro kan sí kejì nínú àgọ́ ara bóyá ti rìn lódogun àti bẹ̀rẹ̀ kí ló dọ̀ kí ló máa ń fà á. Ó ṣeé ṣe kó jẹ́ pé ń gbàtẹ́ ti ṣiṣẹ́ rí bóyá ti ṣubú bóyá ti fẹ̀gbẹ́ gbálẹ̀ bóyá èèyàn dábọ́ lórí ọ̀kadà. Ẹlòmíì wà bẹ́ẹ̀ pé ṣe dánadáná ló ń ṣe tí náà ti bá fàánú gbogbo ara tí òmí náà. Ẹlòmíì wà bẹ́ẹ̀ bá fẹ́fẹ́ burúkú ni afẹ́fẹ́ burúkú òní fẹ́ lùwà. Tẹ̀bá ti ń ra pẹ̀rẹ̀ bóyá àti ìrúdọ̀ bàtà ń bọ́ lẹ́sẹ̀. Kẹ́yàn máa rìn ṣẹ́jú kan síbì kan tó ti rẹ̀ kó máa jókòó. Kí apá máa ròyàn ẹ̀gbẹ́ kara máa kú tàìta ìbàdí gbogbo òṣo. Kẹ́yàn máa rìn kó máa rìn rọ́nkú rọ́nkú kọ́ máa rìn kọ́ máa tẹ̀kùrùgbà. Máa pé gbogbo inú àgọ́ ara yẹn ò ṣe déédé. Tọ́ba ti wá ní ilé.
0: A wà ní nọmba 20 Amoka Street,
5: Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún,
0: Lẹ́kọ̀ọ́.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
0: 0806821-6859 0806821-6859.
3: Àṣírí bàbá àgbà, àwọn ẹ̀gá ń pè wọ́n bàbá àgbà. Àìlèṣe déédéé ọlọ́mọ kò ṣe yóò mọ̀ ń pẹ̀ ní kí ni dáàmọ̀ ń pẹ̀. Bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni. Àṣírí ewé àdìbò tó ń lò kẹ́yìn ẹnu bọ́bá tó yẹ lálẹ́ rà láàárọ̀ ọjọ́ kejì báyàwó òrùba ni àkàsálíkà ń bọ́ lélẹ̀ wà bẹ́ẹ̀ tọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́. Ẹ̀yin náà yọjú ẹ̀ béèrè ẹ̀. A tún wá ní eléyìí tó yẹ pé àwọn fẹ́ láwọn àfẹ́ lóògùn àlóògùn oògùn tó ló lò fún wa ewé àtẹ́gbẹ́ ni. Àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni. Gbogbo èmi là àìsàn àrùn nínú ara ìka kú òní pẹ̀lú oògùn lọ́dọ̀ lọ. Gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni. Nǹkan rìn káàkiri ara ni àti ṣègbẹ̀sẹ̀ gbógun ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni. Jáde wá fún ewé àtẹ́gbẹ́ tó lè kókó onú ẹ tí wọn ó mọ̀ wípé náà láyọ̀ sí nbẹ̀. Nà túrù lélẹ̀. A ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́ ẹ kàn sí wa kẹ́ni ìdánwò ìkan yẹn.
0: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
5: Dele Ara Bus Stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ńbẹ̀. Ẹ wu apá ọ̀tún yín. Oyè Fuga Bus Stop méjì ló wà ńbẹ̀. Ẹ wọlé sínú ẹ̀. Ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa. 0806821-6859. 0806821-6859.
3: A ò ní ṣáìsàn, báyìí sọ fi tẹ́lẹ̀.

débi àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rungbé láti iléeṣẹ́ Bex Among Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ó pọ̀ ju owó ẹ̀ lọ, ó jábọ́ kò fọ́. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó ní tẹlifíṣàn yẹn, ó ní dúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ yín ò ní kọ̀sàlẹ̀ àpò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà. Ẹ ṣe gidi gan, ẹ dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ńsìn. Fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá Android phone tó wẹ́ ò pọ̀ tó dẹ̀ máa ṣiṣẹ́ tó máa ṣe iṣẹ́ oríṣiríṣi. Fóònù yìí à ń pè ní V40 is a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní tí ò ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB and 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ bá ṣe fẹ́ sí. Ó ní 4000mAh battery. Tó túmọ̀ sí pé battery ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣàjẹ́ nígbà tí bá kọ́kọ́ rà. Battery ẹ̀ máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣàjẹ́ tán. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP back camera. Tó túmọ̀ sí pé kámẹ́rà ẹ̀ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó mọ́lẹ̀ kedere àti wájú àtẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní face unlock. Tó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín kẹ fi tì í tí ó sẹ́lòmíì tó máa bá yín ṣí àbí kẹ fi ojú yín kẹ fi tì í pa tí ò dẹ̀ sí àfojú yín nìkan ló lè ṣí. It has Type-C charging point and AI power master for an improvement battery. Ó túmọ̀ sí pé AI power yẹn kọ́ ẹ mọ̀ pé AI ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù tí ó bá ti ní AI, in fact kò ṣe fóònù mọ́. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóríṣi bíi mẹ́ta. Ẹ lè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa fóònù 08023948101. Kò sí fún àwọn tó fẹ́ ra kó sanwó díẹ̀díẹ̀ káàṣì ni. Èló ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń sọ pa ẹ̀ látàrọ̀ ẹ̀ 95,000 naira péré ni. A lè mú wá báyìí níbikíbi tí ẹ bá wà. Ẹ dẹ̀ lè wá sí ìlú Korodu ní ọ́fíìsì wa wà láti Kenny bus stop ní ìlú Korodu. Gbogbo ẹni bá ti bá ara ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel. Solar panel yẹn ẹ lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn-ún lé ọjọ́ kan. Kò sí ná kò sí pé ẹ retí NEPA. Ẹ lè fi ṣáàjì láptọ̀pù yín. Ọ̀fẹ́ la máa fún yín solar panel yìí. Solar panel yẹn dẹ̀ wà fún promo fún ilé yá péré ni. Gbàrà tí gift yẹn bá ti tán fóònù ṣì wà ńlẹ̀ fóònù ò lè tán. Ata fóònù yìí ní 95,000. Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀díẹ̀ ẹ máa sanwó tó bá ti mú dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mú wá bá yín. Níbikíbi tí ẹ bá wà ní agbègbè Èkó ọ̀fẹ́ la máa mú wá bá yín. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi lẹ́yìn ẹ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí iléeṣẹ́ Bex Among Communication iléeṣẹ́ tó ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi ní lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08023948101 àbí kẹ pè mí sí 08165130 800. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì ló wà lórí WhatsApp. Ẹ lè pè wá sórí ẹ̀. Ẹ bá gbàgbé pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ bá ti rà lọ́wọ́ wa tẹ́lẹ̀ ẹ lè mú wá kẹ wá fi gba tuntun tá à ń sọ ìkẹ́ fi owó kun níléeṣẹ́ Bex Among Home of Quality Phone. Gbogbo ẹni bá ti bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló máa gba ẹ̀bùn. Iléeṣẹ́ Bex Among ló sọ pé ó bá jẹ́ nípa ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni

mo ki gbogbo eyin ni ire tin gbo mi ni akoko yi Adewale omo ba ni oruko mi Saju eko number yi sile 08063422699 leko si 08063422699 a o ni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se run mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati osi Pips Arcade Forex Academy jẹ ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu opo eniyan ti won so wipe o se ogun owo tabi o da ogun si tabi o te nidi ni won ko se be ṣugbọn won di olodo lona wipe won ko wa agbara ṣugbọn won ni imo bi eniyan ba si ni ogbo imo ati oye o ṣoga fun alagbara o nitori pe ogbo o ju agbara lo ipo ti orilẹede wa yi wa lọwọ yi kódà ipo ti gbogbo agbaye wa bi eniyan ba ni iṣẹ kan ti ko ni iṣẹ miin ti o pa wọle fun lori ẹrọ ayelujara a jẹ wipe ipo kosikosi irufẹ ẹni bẹẹ ma maa wa ni ọpọlọpọ igba Pips Arcade Forex Academy won da ni ẹkọ bi a ti maa pawo wọle pẹlu irọrun ni ọna to ba ofin mu bakan naa iwọ naa mọ wipe o pọn dandan lati ma japa ko orilẹede naijiria ìyẹn ni wipe o nilo lati sa ko orilẹede naijiria ko to ṣe riire ni igba to jẹ wipe ibi ti oyin ba wa ni ira maa sato lọ bi Pips Arcade Forex Academy ti wa ni naijiria won wa ni london kódà won wa káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpín ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju ṣàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí pé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ni ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sí ìgboro sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà abalajọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mu mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó fi ń play géèmù tó fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone ha òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ló sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú ansẹ́ tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ìlàkì kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí
bibi idanileko yi ni o ti ma ko yi bi e ti le ma lo phone to wa lowo yin gan nu yen lati ma pa wo pelu irorun bi e ti se le se karakata lori internet yin koda ki e je onise owo tabi onise osu ko di ise yin lowo rara o Orise owo bi iya eleja iya alata iye elepo bricklayer mechanic organizer koda o wulo fun awon agbe to je pe won sise agbe ti won ma sowo won ma ta ere oko won to si je pe yo ma mu owo sagba wole fun won fodu ti o wa lowo yin na le ma lo ofe ni idarileko yi ti o sumo si pe ko ni lo wi pe e nsowo iwole rara abi e nsowo fun idarileko yi a ki dagba si ohun ti a ko mo bi o ba ti mo ona lati lu ero ibani soro re lati ma pawo wole o ti di lowo tagba niyan o pif akade forex academy ki se yahoo nitori ero oko elomiran ni wi pe gbogbo ise lori internet ni jibiti bi oko eni bada ni loju a fi gbari ni iwo na ma bo nibi idanileko yi ni sunday ose igogo laago meta osan idanileko yi ma waye lori idanileko yi ti ma waye ni 73 allen avenue ikeja lo ti ma waye ni ipinle eko gbogbo eniyan ni idanileko yi wa fun o yala oni ise miran tabi oko ni iyawo ile baale ile omo ile iwe onise owo onise osu okunrin obinrin abi iwo ti keko jade ni ile ko to wa ise ma tumo ma joko tetere o iwo na ma bo lodo wa lati se idanileko yi lo fe ni o idanileko la ni o nitori awon agba oje yo wa nibe lati ma ba yin soro ofe se ni idanileko yi pelu idanileko yi yo waye ni sunday ose igogo laago meta osan koda ofe ni pelu o ko ni owo iwole tabi owo idanileko lati wa gba aye sile iwo na te yes sori number yi yes ni ko send yes send yes sori number yi 08063422699 le kan si 08063422699 bi o ba le wa si bi idanileko yi a o fi ona ho koda wa tun lo si ile pelu ida 30% ni 30% owo to ma nilo lati bere oko re lesekese oro to ba da loju ki ko se lenu eni idanileko ofe ti wa tun ri ona abayo lati bere ise lesekese ni Pips Arcade Forest Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni ipinle Eko bi o ba fe kopa ninu idanileko yi ti won na fe ku ninu ipo kosikosi send yes latori phone e send text message yes so the number yi 08063422699 leko si 08063422699 orire ki de bala tetere oro to ba da loju ki ko se lenu eni lakoto ara Pips Arcade Forest Academy awon ni won ko ni wolu ti won ni ka ko ni pe ise ati osi ka wa na do loro ka yi ma se sadankata fun wa na ni gboro iwo na dara po mo wa lebi seminar to ma waye Pips Arcade Forest Academy den to fun ni number yen lekan si ko ma ba di pe tin ba lo ton ko ma dari ojiyan number yi le ma pe si e send yes si number yi lekan na be ba ti send yes si log ni o da yin lohun number na re o 08063422699 08063422699 do ba joko to ba gbiyanju won na o ri pe ona ala fun e o ba ti sun o ma so si waju ni sugbon to ba ti sun o sun tetere niyan

ọmọ Nàìjíríà ìwúlewú bẹ́ẹ̀ bá gbọ́rú orin báyẹn gbà pé láìsí lórí pápá kókó nù wúrò yìí kò tí kásẹ̀ nílẹ̀ ẹ jẹ́ kí n taari ẹ̀ síwájú pápá pálí o gbogbo kókó kò tí wọ́n mú ẹ̀yin náà lọ́ọ́ ra wérò yìí kẹ́ ẹ máa bọ́ bó ṣe ń jẹ́ sí o ǹjẹ́ jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè jamaica tí super eagles máa dojúkọ ní london lọ́la ọ̀la ni àwọn ká tán ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe ẹjẹ́ ìgbàgbé ẹ jẹ́ kí n ran létí ṣe ẹgbà wípé psg àti arsenal ọ̀la òde òní náà méjèèjì wọn ó gbéná mojú wo kwara wọn ṣùgbọ́n arsenal ń sọ fún ẹ pé abala àṣekágbá tá a mọ̀ sí semifinal tá a fi wá sí ibi abala àṣekágbá báyìí psg yóò rojẹ́ ni gbogbo ẹ̀ samuel chukwueze ǹjẹ́ jẹ́ mọ̀ pé milan ti dá padà o wọn ní musemuse rẹ kò dá musé lọ́dọ̀ àwọn kò wà bí fulham ti dá a padà yìí pé kò torí àyálò ní fulham gba samuel chukwueze yìí ṣùgbọ́n kò rọrùn fún chukwueze láti jẹ́ kí ó mórí bọ́ nítorí pé ó kàn ń ṣubú ó ń dànù ni nígbà tó wà ní milan ni àwọn ti dá a padà báyìí kò padà sí fulham tá a ti yá lu ǹjẹ́ jẹ́rọ pé korodu ní tẹ́ ó wà lọ́kẹ́ korodu city ni ìdíje federation kọ́ bí wọ́n ṣe gba ògo àti adégidi níbi ìdíje president federation cup ló wà lọ́kọ́ wọn ndidi moses simeon àti lóko àbí mẹ́ta ni wọ́n àmàlé wọ́n sì ń retí wọn láti kópa níbi ìdíje unity cup léètè erichae tó kó wọn lọ gbá sẹ́ ẹ̀gbàgbé méjì sódò ní zimbabwe ní super eagles fi ṣẹ́nàyà fún zimbabwe àṣekágbá rẹ̀ yóò wáyé lọ́la nema ọmọlẹ ṣeéṣe ẹyin ti brazil ẹyin olólùfẹ rẹ níbi ìdíje ìfẹyẹ àgbáyé kò ní láǹfààní láti kópa kò ní bẹẹ yóò kópa kò kópa ni o wọn àti ìfojú orí ìkokò sọọdún o ṣùgbọn ó ti ní ìfarapa báyìí bóyá ni ẹ jẹ kí n sọ fún wọn mọ ti ń pe ṣẹẹsì báyìí yìí pe ṣẹẹsì sẹẹrí stone ẹ jẹ lọ tọwọ rẹ bọwọ àdéhùn lẹwà dosik yìí ẹ lọ tọwọ rẹ bọwọ àdéhùn ṣókí ni ẹ jẹ kí n kọjá lọ sókè lọhùn àjorúkọ bí ẹni yìnbọn kí n má káròyìn gbàgbé orúkọ mi bọmọ bàbá ọlábísí tó lóògbé lọjọ sí bẹẹ bá pè mí ní alábí létí ọfẹ ọyá kí ló wà ń bẹ orí tó kẹ tó dé tó ń gbé sọtún tó ń gbé sósì èmi rẹ pẹlú ẹ ni ìwọn bá ṣẹjú tá lò báyìí yóò lò kìkì ọyá jùlẹ jẹ gbọn tó wà.

0: Ìlùmọ̀ ogójì ẹ̀kìrì gbígbọ́ra tànà dànù Sempin Night. Lẹ́yìn iṣẹ́ òjò tó wá kẹ́fì ìrora tó lè fa ìrora sùn bó ṣe ń fẹ́. Tó o bá wojú àbùtò rí pé ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó fẹ́ sùn. Bí Sempin Night gbóró méjì lura, wẹ́rẹ́ wẹ́rẹ́ ni Sempin yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ̀ nígbà tó o bá ń sùn lọ́wọ́. Tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì. Sempin Night, ilé-iṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited, àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pòògùn òyìnbó ló ṣe é. Bára rẹ̀ ò bá ṣe wúrọ́ lẹ́yìn ọjọ́ kẹta, kàn sí dókítà rẹ̀ Sempin Night.
1: Gbogbo ẹ̀ olólùfẹ́ lórí pápá ilé-iṣẹ́ Born 92.9, ẹ jẹ́ kájọ gbọ́ra wa yẹ ní sùúrù ẹ̀dúró náà o. Ká sọ pé o fẹ́ jẹ 1.2 billion, bílíọ̀nù kan ó lé méjì náírà. Dákun ìgbésẹ̀ wo ló máa kọ́kọ́ gbéná? Níbo lọkàn ẹ máa wà? Ẹ ní sùúrù o. Torí kíní ń lọ lọ́wọ́ lórí social media, lórí ẹ̀rọ ayélujára, wọ́n sọ ọ́ gan lọ́wọ́lọ́wọ́ o. Ó dà Chomokata Eve streamer ni. Iṣẹ́ tó ń ṣe jẹun ni pé kóun wà lórí ẹ̀rọ ayélujára kó máa dára. Kata Eve láti lọ bá wèrè pé wèrè fún mi ní nọ́mbà, wèrè fún nọ́mbà. Ó wá lọ sọ́dọ̀ ọ̀ránṣẹ́ Ọlọ́run kan pé kó bóun confirm ẹ̀. Ìyẹn tí wọ́n kọ́ ṣó mọ kọ́lu ọ̀gbẹ́ni olórí gidigbo kan báyìí tó máa ń tẹ̀lé Kata Eve. Ìyẹn náà bá ní ó yá jẹ́ kí n já ẹyọ kan sí. Ó mọ táwọn mẹ́ta wa, mẹ́ta àbí mẹ́rin, àti wèrè, àti Kata Eve, àti kọ́lu, àti Paito, nọ́mbà mẹ́fà làwọn mẹ́rin wá kí wọ́n lè di ẹni tó máa jẹ 1.2 billion. Ìwọ tó ń gbọ́ mi lónìí, ṣó mọ pé kì í ṣe eré, ó kọjá àwàdà o. Nítorí pé Afri Millions ojoojúmọ́ ló ń fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní. Èyí kótó ẹni tó bá dẹ̀ ti bọ́ sójú ẹ̀ ó jẹ lọ́nu. Ìwọ tó ń gbọ́ mi lónìí, ó lè jẹ́ pé àsìkò ẹ ló dé yìí o. Má dẹ́ga o, má fi ṣeré. Má kọ tí ikú sí ọ̀rọ̀ mi o. 1.2 billion ti ẹ̀ gbọ́ tó bá ti ẹ̀ jẹ́ wọ tèmi ni yóò ti ẹ̀ jẹ́ ó jẹ́ àpẹmọ́ lápẹ́ tèmi dídé o. 1.2 billion ó ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ilé ló rà ni àbí ó rìn ìrìn àjò káàkiri àgbáláyé àjàlá travel all over the world àbí ó máa rún mọ̀lẹ́bí ẹ̀ lọ́wọ́ máa gbọ́ dìde àbókùn ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńláńlá àwọn jíìpù tó kọjá abẹ́ tóbìnrin yóò rìn tí ó sì máa ṣíkíni yóò dẹ̀ tẹ́lẹ̀ báyìí gbọ́dọ̀ ẹ̀ sì fẹ́ mi. Wo jẹ́ ká kúrò lórí ìdò yìí ó kọjá abẹ́ lọ sí africmillions.com báyìí bó ṣe ń gbọ́ mi lọ sórí Google Play Store lọ tẹ africmillions jẹ́ spell AFRIMILLIONS.com africmillions fi ẹsẹ̀ millions yẹn o africmillions.com tó o bá ti tẹ̀ ó máa gbé ẹ̀rìn ìrìn àjò yẹn gbàbẹ́ ojú á tó ti àwọn ẹlẹ́gùn 1.2 billion lápẹ́ wo ọba àlú ẹ̀ máa dìde lórí àga a ní wà á jọba 1.2 billion africmillions ni.
2: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbòogi tó ń jáde láti ilé-iṣẹ́ Tèmítayọ Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára egbòogi bẹ́ẹ̀ ni Morphic Capsule tí òkìkí rẹ̀ ń kàn gèrè kárí ayé tó ń gbani lọ́wọ́ egungun ara tó ń sanni, oríkèéríkèé ara tó ń dunni, ìbàdí tó ń fani so, ìbàdí pé ìgbàrùkù roni gorogo, kéèyàn má ìdàgbà tó nǹkan tó ti máa tẹ̀pá, kéèyàn má lè rìn láti òpó nákàndé ìkejì, kéèyàn má rìn kẹ̀gẹ́kẹ̀gẹ́ bí arúgbó, orúkún tó ń mì tẹ́tẹ́, kí àti bẹ̀rẹ̀ tàbí dìde sókè kó dìgbọn mọ́ ti kó. Morphic Capsule ni egbòogi téèyàn lè lo tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìn. Morphic Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: Àgbẹ̀ ọ̀fọ̀ pàyà jọ
4: àárẹ̀ ò lọ.
3: Àbírú kí tiẹ̀ ní gan.
4: Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi.
3: Ó ní ara rẹ̀ ní omi rú.
5: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
6: Oògùn téèyàn lè lò kóròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morphic Capsule. Egbòogi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ìlera Morphic Capsule kẹ́ ẹ máa ta kébékébé padà. Iléeṣẹ́ Tèmítayọ Tribe Medical Nigeria Limited ló ń ṣe Morphic Capsule jáde láti mọ fámásì tó súnmọ́ yín. Ẹ pé 08103369434. Egbòogi míì ní BNC Capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani tàbí tó ń yún ni. Nǹkan tó ń rìn tàbí bunú jẹ káàkiri ara
2: pajapaja to mu ni lowo lese DMC capsule o wa ka ka kiri awon pharmacy ati chemist ladugo yin
5: ore mi won le kan ma le ka kiri ara e bi kokoro tabi bi an ara tun ma yin o leyin we egbe kan ara e ma nputa itai ah ija para lewo
3: ore mi pajapaja nko isara fifa so o wa dese to nkuriri guta itai
5: gogo gogo ogun teyan le lo ko royin e fe lo ni ibise dara to ni DMC capsule yo mo to je ba ara to nta ni ara to yin ni isara to fere aji pepe arugo atakebe pajapaja wa biba nkan to nbu ni je tabi ri ka kiri ara yo kora oju amole kedere aro orun so ewi ati igbo le wa ni won fi se DMC capsule jade ajo mobda si fowo ti ti se ti meta yo trade medical nigeria limited lo se DMC capsule jade lati mu pharmacy to somo yin e to 08103369434
2: eyin olugbo mi egbogbo gbera tun aba capsule tun je ka ro okunrin pepo ti daada tun se ole okunrin di alagbara koda awon iyawo le won ma ra fun oko won peratin aba capsule o gba kaaka kiri awon pharmacy ati chemist ladogo yin
5: peratin aba capsule ni odi ibile ta fi ojo pipe se wedi e lori ki lo fa dara okunrin ki popo popo se je asegbera to aba capsule jade ki ajo okunrin le ti dagba peratin aba capsule ani lati le mi ako to ba fe se bi ati to gba dan saki okunrin aloko nu daada a le saki ti ma pa se bi alagbara peratin aba capsule okunrin nikan lo wa fun o bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
2: to eyin eyan mi egbogi mofi capsule ti mo so saju o wa ni chris and chris pharmacy ibumota o wa ni gbogbo pharmacy beluke o wa ni microfin pharmacy sango famous pharmacy atan tudex ibumota roma pharmacy ikorodu o wa ni gbogbo pharmacy ramsgate ati juta pharmacy isere roundabout mofi capsule wa ni awon pharmacy ati chemist o wa ni osodi mose ikeja oju elegba ikorodu ojota Ketu, Ikotun, Epe, Aga, Ipaja, Ayobo, Mofi Capsule wa ni command, Isheri, Apapa, Fagba, Iju, Ishaga, Pestak, Agoju, Lekki, Aja, Ojo, Iyanaba, Abuni Egba, Agado, Igado, Bariga, Mofi Capsule wa ni Ifo, Ijoko, Atan, Owode Ede Oko, Agbara, Ijebu Ode, Ijebu Ode, Abeokuta, Ilaro, Sagamo, Ibafo, Mofi Capsule wa ni Okea, Suru Lere, Ijibo, Maryland, Amu Ward of Mafo Luku, My Two, Ulule Sawani Lue, Kulua ni number 119, Ipaja Road, Chofunde Bus Stop, Opposite Union Bank, Agege Lue, O, Roy Bani Soro Wani 081-033-69434. Lekan si 081-033-69434. Ibikibi pe ba ti ri Mofi Capsule. Ele ri DMC Capsule ati Gberatun Aba Capsule anbe ile se ti Metayo Tadu Medical Nigeria Limited ile se Mofi Capsule DMC Capsule ati egbogbo Gberatun Aba Capsule jade o wa kaaka kiri awon pharmacy ati chemist ladogbo yin ajinle ara yo ma je o
7: ola lala olu akutupu ohun lojo saturday tin be to lola yi nigbati psg ati arsenal koda gbenga borisade ijagba lafe wa ifeso wa po ana leri leka ri pe ati gba ati champions league yi ati gba lowo ati gba na bakan na gbogbo won loloko ojo kan ajaku we ati king of boys tawa ni ayola awe street ni osodi gbogbo won ti awon ti arsenal ni kalukun leri patapata ni sugba psg ni awon mura wa ni togun togun tote la won ba wori fidi le lolo le oni e ma gbagbe o abala semi final to ka go se ase kagba ni le rin mokanla ni arsenal ni unbeaten ni arsenal fi wo we su dade se ipegede ka to ma lo e je ke so fun die die ni chief imam suleiman opeyemi olanijo esiku ajodun ileya to nlo lowo lowo ajoruko bi eni yiban tori won ti fe fi oku fomi ko lori nbi o ajaya teniji ori to ke eju e na ko ni pe ori tatan ni e pe mi olabisi alabi aka alabi eleti ofe omo roda bo bye bye o to to la ke to ba mi pade die la je ni oja to ya wo re
8: Jawani, ije wani, eje ta de la rube.
9: Ije bomo ere ni wa. Awala ma unche ni oyo yo yo. Ayere wa ya ma wa
10: ma so. Ujudi oba ije bu, asa wani, iye wani, ayisi ma be la rube. Ya ti shenshi ajo yo, ujudi oba lodo yi. Indomi aladon, ti kufu ero jasa la nore, umba wa yo kwenye wa yo.
11: Guys, welcome to my channel. So today I will show you how I make a milky bowl of golden moi.
12: Yay!
11: I like to
12: to have my golden horn in the bowl first, then pour some warm water. I just I watch it turn into milky, nutritious enjoyment.
13: But when did you add milk?
12: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
14: So delicious, mommy!
15: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
16: Supermodels,